0: This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyé síbẹ̀.
3: Yóò ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn, tí wọ́n ní àkókò láti kéke.

0: kana yo pura agbara to fi osi ko ti ko ti olorun yo dohun etan igba to le koko yo roju igba ti ko rorun yo dero aji pada si rere yo gbe baye re bi o tin darapo mo ipaje adura pataki ye o je bi si agbara olorun
1: my situation must change igba mi godo yi pada si rere
0: agbo meje si mewo uro ni gbo ojo thursday lo sose lo nwaye ninu ijo rise and one gospel assembly prayer garden number 23 jagumolu street church bus stop lehin dankara spear market ijaye ojokoro lagos e ko iranse olorun pastor agbaje david tori ero 080-372-0877 080-372-0877
1: bi ota fe bi ota ko igba re yo yi pada si rere
2: from Lagos this is
3: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.
5: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rẹ́ ló lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs unis mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí òmùkí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yìí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ́gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn o.

0: sɛgwa mo pase
1: mo pase
0: ɛnyi ka
1: ɛnyi ka
0: ten so ati ga mi
1: ten so ati ga mi
0: olua ba yi ja
1: olua ba yi ja
0: o ya dua
1: o jesu o go jesu o go jesu ɛbi mo
0: na o e ti a dua jesu
1: mo pase
0: ɛlu ayo ya kan da wa
1: Idaduwa
0: nyama Kani to ba tin wo camp bere pe bona ti ma get o mera pada to mi oro bo sibe ko get e won fi le lowo to ba get e ise yin o ni fe pe tori pe se ma de bi kan to ma nilu e be ni o kan soso to na ti get for eniye gbogbo awon kan to ku pata ni woli ofo ma fun eni ororo 33 years ma fun eni jo Friday gbogbo yan pata la ma fun eyi ni ete wasi misa loru ko jesu o ma ra nugba
1: amen
0: o bene kan la la kan so re to ma tuma la se pataki
2: lo daddy e ka sa jo daddy mo fe ke ma le si ala ti mo la mo ti o wa laye mo la ba yi pe toju alaye mo ri mo lu o wa o wo nu gate adet gate wa wo pe gbo ade wa nle amara mo ati na ta mo atoko mi o wa da bi loju alaye pe mo lu yewo le ade ti ah o ni mo lu se wa ma so fo kon pe na o ni mo lu se wa wole se ba ti le ku o ba ni ki le nu gate ki lo wo ibi eni to wa mi be o le yan to nda won o wa ri omokunrin omokunrin meji won dagba pupo wa ri omi ni ki le te fi je ko wole awon na wa fe wa mo fe ma bo wa inu ile lati yawo lati pa le no sado lenu ni wole to wole extras aba wonu city room gogogo an ba shi le ku ye le ya ki ni mata de wole mo so bo ye ko ke pa le ku de ko ye ke te shi le ku le na so mo le wa do ni enu ni fifun ni o de ni iho biji lori alayo wa ni mi mo mi ni e o mo se ni ki pe sa ki yesi so ba se wa se irowu na tan la re fi something like that no e fi se prayer e jo baba ona mo ni kin so fun ni la re ke ba mi tumo alaye eternity ma te ba fe fun mi lori e se baba
0: ah eru ti ba o la la malu oniwo o wo city room o mo tun challenge oko ah kilo to to wa sile ko kale gba ti o mo tun mala en to tun mala re se pataki to ba de gbo mi ta ba be tun mala yen fun e won de so pe o se da pada si ara ibokun ni yen a si ki wole wa ogo wole wa igbega wole o to je malu fufun eniyan ninu rere nbo sugbon gba to ma de ipase oko re ni o gba wole o nigba to ba de okan ra ma siye meji o lo se so fun loju ala pe kilo to sile ko kale ibukun ni o to ba ri malu to sara to singbele ti se pe nba oja ti o binu ibukun ni o sele lo wo bel dada Genesis chapter 41 ma bambe bene ibukun ni malu o jasi so mo pe ki se malu eyo kan o awon kan wa nta amo kan ti wole ore ye ti wole na ma gbagbe lati si a testimony ka won eniyan le confirm ala to lai mo tewo bayi mo sure fun o loruko Jesus ire ye wole wa ire ye wole wa eyin te nilu eri e sa mi beta o ya gba eri ti e in the name of Jesus wa de se bi oba awon yen ni testimony
3: nkan àwọn bàbá èmi náà ti lẹ́rìí o orúkọ mi ni abiodun ni wọn túbọ̀ sí gbé ní wọn kájàyé nílùú ìbàdàn èmi náà ti lẹ́rìí mú wa o ọmọ àjọ ṣe bí ọba ni mi ti bá èkó ni mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí bá wà nígbàdàn family in Badawa, man, you see, she be over to your daughter. Then, in Bawa, they put, man, you see, she be over to Taja. Eddie made a yoke, son of me, Jibaba. Me, come here, don't talk about Jack. On ti fe bi nku nbe ki san ki send owo so mo sa send owo si o ni won ti fe reject o eni to wa lebe wa nzo fun mi pe o ni driver to pick ni airport pe ki send owo ohun ti bi pe o lo mo Ibadan o ni o ni di itoju pe ki send owo si account o na to n gbe wa si Ibadan baba aya ni nagara to sa se di wi pe mo send owo ni ṣùgbọ́n lọ́n ṣe ọmọ ọkùnrin yẹn tó jó ní mọ́tò ó gbé délé kò tí ẹ̀dá lé mọ̀nà nítorí pé àti ìkọ̀lé tó fi lọ bọ̀ǹgbà tó lọ́run fi máa ṣe ń gbà tó lọ tán àti kó sílé tuntun sápè kan ní àwọn àbúrò wọn wá pàdé ẹ̀ wọ́n ṣàmù wálé bàbá nígbà tí ó dé nílé ẹ̀rọ ọlọ́run bà mí ó ti dìdàkudà kò mọ ohun tó ń ṣe mọ́ ó ti ń ṣe bí alágàn ṣùgbọ́n mo gbàgbọ́ ní pé bàbá ṣe bí ọba àti ìyá ṣe bí ọba bí a máa àbọ̀jà gbọ́rọ̀ gbọ́rọ̀ mo fi bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀ ijó bẹsáídà ijó ìṣú òru ààwẹ̀ ìrìn òwúrọ̀ lọ́sàn-án lóru mo ṣe àbẹ̀rẹ̀ sí gbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mantu àti omi bẹsáídà àti agbèrè ìṣọ́ òru ìrìn òwúrọ̀ gbogbo ẹ̀ ni mo fi wọ ọmọ ìsàn ní báyìí ọmọ náà ti padà bọ̀ sípò ó sì ti jẹ́ èèyàn padà kódà gbogbo òkú lọ́ọ̀rẹ̀ ọlọ́run ti dá padà ẹ̀rí àkọ́kọ́ nìyẹn. Ìkejì mo jẹ́ agbófinró tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ rìtáyà níbi oṣù kan sẹ́yìn àwa wà ní fọ́sẹ̀kọ̀tà lọ́bálẹ́ńdẹ́ à ń ṣe verification exercise fáwọn tí ó bá ṣe rìtáyà kọ̀ọ̀kan ó wá jẹ́ tan tí programu oṣù ìfà ó ń lọ lọ́wọ́ tí mo dẹ̀ máa ń bá a dọ́gba lórí rédíò lẹ́kọ̀ọ́. So lẹ́yìn kankan pè mí mo bá ní ẹ ṣé mi lágbájá sòsòsòsò pé mo ṣẹ̀ fẹ́ rìtáyà ìgbà báyìí ni màá rìtáyà nkankan ó ṣàgbà gbogbo details mi ó kò tẹ̀ fún mo lè mú ni ó ní kí n sẹ́ndì details mi sí àti account number everything kí n sẹ́ndì ẹ̀ sí òun nǹkan kan pé àwọn kan ń ṣe symposium fáwọn tó bá fẹ́ rìtáyà so òun ò máa forúkọ mi sí tọ́ bá pè mí pé kí lóye tí mi ò fi síbẹ̀ kí n sọ pé mi ò tètè rí sígbà àti pé ó sá sọ gbogbo ibi tí mo dẹ̀ wá káàìtì torí program tá à ń ṣe lọ́wọ́ kò ṣeé fi sílẹ̀ mo sá gbé fóònù sílẹ̀ ń tèmi mò ń bá program lọ tó ń wò yá ẹ̀mí yẹn sọ gbogbo ẹni tó pè mí yìí kí tẹlóhun kí n sẹ́ẹ̀dì gbogbo details tó béèrè mo tún wáá pè padà mọ́ ní ẹjọ́ yìí tó ń sọ̀rọ̀ obìnrin lẹ́nu yẹn mo ní gbọ́dọ̀ ti sọ̀rọ̀ ní fọ́sẹ̀ ní ẹ̀dkọ́tà ní kẹjà ni mo tún wáá bí pé dìpámẹ́ǹtì ló kó sàsọ ó sorúkọ rẹ̀ ẹ̀mí yẹn ní kí n sẹ́ẹ̀dì details jàre mo sàsẹ́ẹ̀dì ẹ̀ mo gbàgbé sí ìyàlẹ́nu ọlọ́run bàbá nígbà tó ti máa di ọ̀sẹ̀ kan ìbí tí ẹ ti gbàgbé bí mo ṣe rí aláàtì tó ẹ ti máa ń sọ yí pé aláàtì tá a fọkàn sí ó máa wọlé lágbára máa rò pé ṣé pọ́síbù bàbá ó pọ́síbù ó mo ní pín ẹ sí ẹ aláàtì yín kàn wọlé wọn bá kọ pé empowerment 200,000 naira tó ní 200,000 mo tún bu àkàmọ́ ní àbíọ́sẹ̀ èèyàn sẹ́ǹdì sí ni bàbá mo ń sá sí bí owó yẹn nìyẹn ó wá jóṣù tẹ ní kásán 6,000 ọwọ́ rẹ má jẹ̀mú mo wá yọ ìdá mẹ́wàá ní owó yẹn gbogbo tí mo san lóṣù ó jẹ́ bí 26,000 bàbá ìdí ẹ̀rí mi nìyí o agbára ọlọ́run ò ní fi yín sílẹ̀ o.
0: Sọ́pọ̀ olúwa.
1: Olúwa.
0: Mo fẹ́ lẹ́rìí ògo.
1: Mo fẹ́ lẹ́rìí ògo.
0: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
1: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà rógolo.
1: Amen.
0: Wà rógolo.
1: Amen.
0: Wà rí ògolo.
1: Amen.
0: Wà ní testimony.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà dẹ̀ ṣe bí ọba.
1: Amen.
0: Jésù olúwa wa.
1: Amen.
0: Mo retí ẹ lẹ́ni. o ma ni agbara sa gbogbo eyin omo olorun enelo lati ri wole iru pade bayi eyin o ki mise ni ola to je 17 akanse ore ma wa fun wole ola na ni ma fe announce mo fe ko ba lojiji mi de fe ko ba lojiji ola o di 17 akanse ore yo wa fun wole loruko Jesu o ma ri anuba
1: amen
0: ogo ra jade
1: amen
0: wa se bi oba
1: amen
0: gbogbo eyan lojo bi oni oni wedding anniversary mo bless ayajo ojo ibi re ati ojo gbeyawo re ye ki bukun ati anu olorun ko wa ye re loruko Jesu
1: amen
0: ko ri anuba
1: amen
0: ko ri anuba
1: amen
0: wa de rogolo
1: amen
0: ile re oni daru
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: e wa won celebrant o wa nbi okesaya Ade Sole ati Pastor Adegoroye Daniel Pastor Abuleba happy birthday to you loruko Jesu e ori anugba
1: amen
0: emi yagun
1: amen
0: e o de se bi oba
1: amen
0: loruko Oluwa ire ati anu yo toyin leyin
1: amen
0: be ni yori
1: amen
0: ogo ra jade
1: amen
0: osure fun yin gbogbo ni bari mi bo aye re ko gba iyanu
1: amen
0: mo bless apare ba gbe mo ri bonu bo eje Jesu o ya gbagbara
1: amen
0: wa mo eri e wa
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: gbogbo eyan mo olorun ta jo lo si Jerusalem screening today o September 22 gbogbo atawa wa ni to si Ibadan ati ni Ibadan a o pade ni you fit fly ni September 22 on the 23 September iyan lo se tun bo gbogbo eyan mo lo te wa leko e ma pade ni you fit fly ni ilu eko loruko Jesu oya gba iyanu re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ni jebode mo rite lagu merin ni camp mo rite ni asale ati laro kutukutu ni une loruko Jesu wa ri anugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: te wo e bayi so fe ni

ọjọ́ àánú tà ń tọrọ náà ló dé ojúmọ́ rẹ tà ń bẹ̀bẹ̀ fún náà lárí lónìí kábíyèsí elédùnmarè ọba àríró àlá rọmọṣẹ́ fàyàtì ìbàrẹ́ o ọba títí ń jẹ́ idán káwọn ti ń pera wọn ní dán tó máa dán àwa dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ eléyìí tó tún fún wa láàárọ̀ tòní òní náà ni ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 kábíyèsí elédùnmarè àwa wá lánàá a ní à padà wá láàárọ̀ tòní ó dẹ̀ jẹ́ orí bẹ́ẹ̀ kábíyèsí rẹ o àdúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ iléeṣẹ́ jordan 105.5 fm ẹ̀yìn olólùfẹ́ ọ̀tún inú ìwé ìròyìn káàkiri àgbáyé mo máa ń kí yín láàárọ̀ pé ẹ tún kó àmójúbà mi o àtún ti kọ́ àwọn ìròyìn ọ̀hún dé bíbà láàárọ̀ tòní punch daily post gbogbo ẹ̀ náà níbẹ̀ wájú mi láàárọ̀ yìí àwọn ìròyìn kí pọ́pọ́pọ́ ó kún fọ́fọ́fọ́ eléyìí tá a kó wà ta láàárọ̀ yìí tẹ́ láǹfààní láti máa jẹmùkún tún rẹ̀ ẹkúlé o làǹkárá ilé ẹ̀ka àbọ̀ là á kérò náà a kí gbogbo ẹ̀yìn awakọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó láàárọ̀ yìí o lágbára elédùnmarè gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ awakọ̀ tẹ́ fi ń wówó ẹ ní pààyàn owó lẹ ẹ pa igbó ò ní jọ̀nà ọ̀nà ò ní jọgbé o gbogbo ẹ̀yìn òbí sáwọn ọmọ yín ti lọ iléèwé àkókò ti lọ àgbùdọ̀ tún rọmọ iléèwé kankan lójú pópó lásìkò yìí àwọn ọmọ tó bá yẹ kán lọ iléèwé ẹjọ́ ń lọ ẹ má gbé ọjà lé wọn lórí lásìkò tó yẹ kán wà níléèwé o lágbára ọlọ́run àwa tá a ṣe ẹ̀gúsí náà là á jẹ́ lágbára elédùnmarè gbogbo wa la jèrè ọmọ wa o mú kí wa láàárọ̀ yìí pé àtúnkò ojúmọ́ torí ojúmọ́ tó mọ́ náà la fi ń jepo ilẹ̀ tó mọ́ náà la fi ń jẹyọ̀ ojúmọ́ ò ní mọ́ kẹsẹ̀ ń má rìnà ojúmọ́ ò sì ní mọ́ kọrógùn ń má roka ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ̀rí olúwagbémilékè adébáyọ̀ ló kọ tèmi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ àti kóròyìn náà dé ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ibi tí a ti mú láàárọ̀ yìí nínú ìwé ìròyìn daily post níbẹ̀ gangan náà ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe jáde tán o ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹni tó jẹ́ balógun olúlu ilẹ̀ wa nílùú àbújá òun ìyẹn mínísítà fún olúlu ilẹ̀ wa lọ́hùn-ún ìyẹn san wike òun náà ni òun níta bá pe rí akọni áfídà lálẹ́ gàràgà wike má ti sọ̀rọ̀ wípé ṣe rí àwọn gómìnà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú apc ó ní gbogbo wọn ni wọ́n yọ̀lẹ́ o ó ní wọ́n yọ̀lẹ́ débi wípé wọn lè dákanṣe ó ní ṣe rí gbogbo àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc ló jẹ́ wípé wọn kò mọ ohun tó kàn ó ní bóun ṣe wà yìí èròǹgbà tòun láti ṣàtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún 2027 ó ní ó yàtọ̀ sí wípé bóyá òun ó wà á tún ṣe irú nǹkan bẹ́ẹ̀ fáwọn gómìnà náà táwọn náà bá fẹ́ ṣe o ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ó nítorí pé ààrẹ bọ́lá ahmed tinubu ó ní kò sẹ́nikẹ́ni tó lè mọ ohun tó ń bẹ láàrin wọn o gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ náà lánàá ọjọ́ ìṣẹ́gun lórí amóhùnmáwòrán níbi tí wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti ń fa kòmóòkun ẹ̀yọ tí wọ́n ń gbà á bí ẹni gbagbá ọtí láàrin ara wọn pé kí lohun tí wike rí o èyí tí ó fi ń ṣe àtìlẹyìn fún tinubu tó sì jẹ́ wípé ó fi àwọn ẹgbẹ́ òṣèlú gangan lẹ̀ tó yẹ pé ààrẹ bọ́lá ahmed tinubu gangan ló yàn láàyò láti ṣe àtìlẹyìn fún ṣùgbọ́n wike wá sọ̀rọ̀ ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé ipa mi lọ́dún 2023 nígbà tí ààrẹ bọ́lá ahmed tinubu fẹ́ di ààrẹ ó ní ẹ̀rí wípé mo gba ìpínlẹ̀ rivers mo gbà fún ààrẹ ni ó ní tó jẹ́ pé gbogbo àwọn gómìnà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú apc àwọn náà kùnà láti gba àwọn ìpínlẹ̀ wọn fún ẹni tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà ó ní sẹ́ẹ̀rí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ó ní mo yàtọ̀ sí wọn o ó ní sẹ́ẹ̀rí gbogbo àwọn gómìnà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú apc ó ní ọ̀lẹ́ paraku òun náà ni wọn o wike sọ̀rọ̀ ilẹ̀ kún gidi gan ni o gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbé jáde láàárọ̀ yìí ẹjẹ́ gé pé pé báhùn kẹ́yìn náà lọ gbà ṣe ń jì rẹ̀ láàárọ̀ tòní

0: inú wẹ́rọ yín daily post náà nìròyìn ilé náà máa wà láàárọ̀ tòní o ẹni tó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú ndc fún ìgbáradì ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí òun náà ṣe gba tíkẹ́ẹ̀tì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún peter obi ó mà sọ̀rọ̀ láàárọ̀ tòní ó ní lóòótọ́ lódodo èèyàn pàtàkì lòun òun lówó dáadáa bilonia ní mí ó ní ṣùgbọ́n bilonia tóun jẹ́ o ó ní kìí ṣe bilonia sí dọ́là rárá o kìí ṣe bilonia ilé owó ilẹ̀ òkèrè ó ní bilonia owó nàìjíríà wa ń bì ni o ó ní billions in naira ó ní àmì bilonia ṣùgbọ́n in naira ni o ó ní gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra bó ṣe ń ṣe ní àlàyé wípé àwọn èèyàn kan sọ wípé òun òun o òun peter obi o òun gbá òun àwo owó wà lọ́wọ́ òun àgbà owó lòun nínú àwọn náwó náwó tó bá ń ka olówó pé èèyàn lówó lọ ó ní pé àwọn èèyàn wá sọ wípé owó tóun níhun wípé billions ní owó ilẹ̀ òkèrè ni ìyẹn ní owó dọ́là ó ní ṣùgbọ́n irọ́ sà ó ní ẹsà ẹ jẹ́ rí ìbéèrè tẹ́ ẹ bí mí hun ẹ jẹ́ ń dá yín lóhun rẹ̀ ń ṣe bilionia ní dọ́là o bilionia ní náírà ní mí o gẹ́gẹ́ bí ó ṣe ń bá a sọ̀rọ̀ ẹni tí ó ń bá peter obi sọ̀rọ̀ náà ni wọ́n porúkọ rẹ̀ ní adéọlá fáyẹhùn nígbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ kan ìyẹn lórílẹ̀‐èdè amẹ́ríkà níbẹ̀ gangan ni ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ndc peter obi fi ni rárá o ẹ jẹ́ ń ṣàlàyé ohun tẹ́ ẹ mọ̀ wọ́n ní ohun téèyàn ò bá mọ̀ kì í ṣe kí ni èèyàn kì í gbọ́ jù bẹ́ẹ̀ lọ o wọ́n ní ohun tá a bá mọ̀ náà lámọ̀ ibi tó o sì mọ̀ dé ló mọ̀ dé o ó ní ẹ má jẹ́ ń tàn yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí olówó ni mí lóòótọ́ èyí ṣe tálíkà púpọ̀ báwọn náà ṣùgbọ́n owó mi owó nàìjíríà ni kẹ́ẹ̀fi gbé mi ró ìyún ní pé kẹ́ẹ̀fi réètì mi ìyún tó ń sọ ní láàárọ̀ tó ní gẹ́gẹ́ bí peter obi ṣe ń sọ ó ní ẹ wò ó bilionia tí mo jẹ́ bilionia in naira ni is not in dollar kì í ṣowó ilẹ̀ òkèrè peter obi ní yes ẹ jẹ́ ń sòótọ́ òótọ́ dẹ̀ lẹ ti gbọ́ lẹ́nu mi hun wọ́n ní ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà náà la ti ń gbọ́ mu tá o obi ní ṣe mọ̀ wípé tẹ́ ẹ bá ka àwọn owó billions ní dọ́là tẹ́ ẹ bá kà ní dọ́là ń tẹ́ bá wá ṣe sí náírà ó ní yóò ti máa súnmọ́ bíi àwọn nǹkan bíi trillions lówó náírà nu o ó ní bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ bilionia ní dọ́là tẹ́ ẹ bá máa wá ṣe sí owó náírà ó ní kò lè ó máa jìnà sí billion dáadáa ni o ó ní ṣùgbọ́n òun kẹ̀ ẹ má fi dollars ẹ̀yìn billions òun o ó ní náírà ni ẹ máa fi sí ó nítorí pé owó òun ó ká òun lẹ́nu ni o ó ní ìwọ̀nba owó tóun ní owó ilẹ̀ wa náà lẹ́ẹ̀fi calculation tóun bí àtẹlẹ́bọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ó ní kìí ṣe dọ́là ni owó mi bí kò ṣe náírà o peter obi náà ló so eléyìí di mímọ̀ nígbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń fakò mọ́ òkú yọ tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ fún èròǹgbà rẹ̀ àti ọdún 2027 ilé tó ń bọ̀ yìí níbẹ̀ náà ni peter obi ti ní I am a billionaire in naira not in dollar èbó náà fi kọ́ sínú ìwé ìròyìn daily post ẹ lọ gba change ìròyìn náà ẹ bá láàárọ̀ tòní àwọn àjọ asu wọn ni wọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì báyìí o tó sì jẹ́ pé ilé ẹ̀kọ́ gíga mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ èkó náà làwọn náà ti ti ilé ìwé wọn pa o lára ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní náà ni daily post náà ti tì í síta wọ́n ní àwọn àjọ tí wọ́n jẹ́ àjọ fún academic staff union of university ìyẹn àwọn àjọ asu eléyìí tó jẹ́ pé ti àjọ àwọn àgbà akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga níbẹ̀ gangan náà ti ní ẹ wò ó ìyanṣẹ́lódì ti bẹ̀rẹ̀ ní mọ̀nà wà báyìí o tí wọ́n sì ní ìjọba ìpínlẹ̀ èkó wọn kọ̀ láti tẹ̀lé ohun tí àwọn ń bèrè fún láti jọjọ́ ìwá o gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe ṣe ní àlàyé o wọ́n ní lára àwọn iléèwé eléyìí tí wọ́n ti ti iléèwé wọn pa
1: all day every
0: day. Ó ṣe akọkọrọ ọmọ gbà tán ní ẹ̀yàn ọmọ gbẹ́kọ̀ọ́ kankan nílé ìwé yìí náà láti rí ilé ìwé lasu ìyẹn lagos state university of education àti lagos state university ìyẹn lasu àti lasuedi àti laspotẹki wọn ní àwọn ilé ìwé yìí náà ló jẹ́ wípé wọ́n mà ti ti pa o wọn ní àwọn àgbáríjọpọ̀ àwọn asu ti àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún náà ló jẹ́ wípé wọ́n sọ wípé ìjọba ìpínlẹ̀ èkó lánàá náà ni wọ́n sọ wọn ni wọn kò tẹ̀lé àwọn ohun tí àwọn ń bèrè fún o wọn ò dá wọn lóhùn wọn ni wọn fi àwọn gún lágídí ni o wọn ní ẹni bá sì ní pé kí láṣe òun náà là ń fi hàn o wọn ní àwọn ti ń ṣe ìkìlọ̀ yìí tó sì jẹ́ pé àwọn ti sọ̀rọ̀ yìí kẹ́yìn ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án làwọn ti sọ̀rọ̀ nígbà tí wọ́n sì rí pé pẹ̀lú gbogbo ohun táàjọ ń sọ táàjọ ń wí ẹsẹ̀ wá gbọ́ wá ṣé ajáni sọ̀rọ̀ ni àbí ẹran wọn ni wọn kàn ń fi àwọn ṣe pé ẹmọ mirí bí aláǹgbá tí ń mirí lójú kan bẹ̀ o tí ò lè kó ń bẹ̀ wọn ní gbogbo press-up táwọn ń ṣe wájú ìjọba gẹ́gẹ́ bí aláǹgbá wọn ní àwọn òyọgẹ o wọn ní kódà àwọn ìgbóríyìn fáwọn pé press-up ọ̀hún pé kí ìjọba ìpínlẹ̀ èkó kó tẹ̀ ìgbóríyìn fáwọn wọn ní èyí gangan làwọn náà fi wá òkodà tó bá máa di ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án ẹwo ohun tẹ lero a tẹle o de ti wa pada sele bayo won ni won ti ti ile eko won ni awon ajo asu won ti yanse lodi bayo ti won si ni latodun 2025 na ni iwe adehun ti jo wa laarin awon ajo ohun ati ijoba apapo to do ni wipe oni ile iwe meta nilu eko na la won na ti ti pa bayo latari iyanse lodi asu ko lo ba mi o sa anu wa ni o e da won asu lohun ko ma lo sun o nbe nu ero yin daily post laaro to ni toripo ti su won

ọ̀ tún náà ìròyìn náà lẹ̀ ń gbọ́ ní ìkànnì jọ́lá 105.5 FM wíkẹ̀ náà ló máa tún sọ̀rọ̀ láàárọ̀ yìí ìròyìn wíkẹ̀ ti pọ̀ láàárọ̀ yìí wọ́n ní mínísítà balógun baálẹ̀ gbogbo ilẹ̀ àbújá lọ́hùn agbára àtàṣe gbogbo àbújá wọ́n ní bàbá máa sọ̀rọ̀ o ó ní ẹ wò ó jẹ́rí gómìnà ìpínlẹ̀ kwara ìyẹn abdulrahman abdulrazaq ó ní ó ti bí ẹnu àtẹ́lùmí lọ́pọ̀lọpọ̀ ìgbà yóò jẹ́ wípé gbogbo àwọn tó sì ń sọ yìí kò mọ̀ pé èmi kàn ń wòran ni o wíkẹ́ ni iṣẹ́ rí tí gómìnà ìpínlẹ̀ kwara bó bá rí ejò báyìí ó ló máa sọ pé òun ni ó ní yóò tí gómìnà bá rí ejò àbó rí èkòló a ní wíkẹ́ ló ràn wá ó ní ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ kwara ó ló ti sú òun o ó ní gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún tó wáyé lánàá ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ náà ni wíkẹ́ ti ní ṣé rí gbogbo ìgbà eléyìí tí gómìnà ìpínlẹ̀ kwara tó bá rí ejò àbó rí àwọn nǹkan kankan tó jọ bí áyán bí nǹkan kan bí eṣinṣin ó ní wà lájàlá kò ní sọ ẹlòmíì ju pé wíkẹ́ ó ní orúkọ òun ní òdà o wíkẹ́ náà ló ń sọ̀rọ̀ yìí tó ń bu ẹnu àtẹ́lu abdulrazaq látàrí wípé kò tiẹ̀ jáwọ́ lápọ̀n tí ó yọ kó dá mi lákaná wọ́n ní kọ̀ràn kó ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ o kó ṣe iṣẹ́ tí wọ́n yàn án fún wọ́n ní kò ní ṣe o wíkẹ́ ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ àwọn nǹkan tí ò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ òun náà ni ó mọ wí káàkiri o níbẹ̀ náà ló ti wá sọ wípé kò yé wọn ni àtàrí pé ìgbésẹ̀ tóun gbé láti jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tún parí bàbá wọlé lọ́dún 2027 ó ní kò yé wọn ni o ṣùgbọ́n àwọn gómìnà náà wá padà dá wíkẹ́ lóhùn wípé a mọ ohun tó ń ṣe ọ́ ọdún 2031 òun náà ló ń gbèrò rẹ̀ lẹ̀ a mọ ohun tó ń ṣe o wọ́n ní kódà uzodinma òun náà sọ̀rọ̀ wípé ta ni kí ni jẹ́ wíkẹ́ ẹ fi wíkẹ́ lẹ̀ wíkẹ́ tí ń wí kóbokòbo tí ń wí kábakàbá tí ń wí kátikàti wọ́n wá ń ta síra wọn wọ́n jùgbára wọn jùgbà bí àṣọ̀gá mi kan wá ní jùgbà wọ́n ní wọ́n jùgbára wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń ṣe lálàyé wọ́n ní ẹ wò ó zambo náà ni tinubu ẹ gbọ́ ó nílò láti yẹ̀bá fún ta ni wọ́n ní ó nílò láti yẹ̀bá fún ẹni tó kàn eléyìí tí wọ́n ní jùmọ̀ àwọn kan náà tún ní kíni àbí ààrẹ Bọ́lá Ahmed ó ti yẹ̀bá ni wíkẹ́ ni tí tinubu ò bá ti wọlé 2027 ó ní ẹ wò ó òun mọ̀ pé kò tiẹ̀ possible ni wíkẹ́ ní kò possible ó ní kò gbogbo ohun tí wọ́n ń ṣe gbogbo ìgbésẹ̀ táwọn gómìnà ń gbé ó ní gómìnà ààrẹ nìkan lòún fẹ́ ṣiṣẹ́ fún kí ló kàn pẹ̀lẹ́gbẹ́ wọn kò sí nǹkan tó kàn òun ẹ mọ̀ pé òun sì ń ṣe kíni òun sì wà nínú ẹgbẹ́ òṣèlú tòun ó ní ṣùgbọ́n ṣe rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní òun gangan òun mọ̀ pé ọ̀rọ̀ wà láàrin àwọn o ó ní ṣùgbọ́n ṣe rí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ó ní ọ̀lẹ ni wọn ó ní pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Kwara ó ní iyùn kò tiẹ̀ mọ ohun tó kàn ó ní tó bá rí ejò ó ní òun ni ó pè sí ọ̀rọ̀ pọ̀ tí wíkẹ́ sọ ó kàn ń fa ayọ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan èdèjì iyùn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o bákan náà punch náà ló gbélé jáde o látàrí bí Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ó sọ̀rọ̀ láàárọ̀ tòní ó ní ẹ wò ó ẹja sòótọ́ fúnra wa o ó ní kódà lọ́wọ́lọ́wọ́ tí nàìjíríà wà yìí kí èèyàn bá máa ṣe màkàrúrù ìdìbò àbí èsì ìbò ó ní wàhálà ó ti le gan ni o wọ́n ní ó àdì láti yí ìbò àbí láti jíbò gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tí nàìjíríà wà báyìí o Fáyọ̀ṣe òun náà tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP tó ń ṣiṣẹ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìṣèjọba tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí òun bẹ̀ náà lòun náà ti sọ̀rọ̀ nínú orí amóhùnmáwòrán kan lánàá ọjọ́ ìṣẹ́gun ìyẹn lálẹ́ níbẹ̀ gangan ló ti sọ̀rọ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ ń sòótọ́ fún yín ṣẹ́rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní iṣẹ́ rí tí ààrẹ tó bá ìjọ 2027 ó ní pẹ̀lú àfojúsùn òun ó ní ààrẹ máa ní ìbò tó tó mílíọ̀nù lọ́nà méjìlá ìyẹn 12 million naira 12 million owó ni mo fẹ́ 12 million ó ní ààrẹ máa ní ìyẹn ìbò eléyìí tí ààrẹ máa ní o gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe ó ṣe sọ ó ní ṣẹ́rí aṣíwájú iwájú ló máa wà ó ní tí ò bá ti ní mílíọ̀nù lọ́nà méjìlá ìbò ó ní ẹ lọ kọ́lẹ̀ o ó ní ẹ kọ́lẹ̀ ó ní òun lòún sọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Fáyọ̀ṣe ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mílíọ̀nù lọ́nà méjìlá ìbò ó ní ààrẹ máa ní lọ́dún 2027 ó ní ṣe wárí afẹ́ wáyé ìbò ni o afẹ́ jíbò gbé ni o afẹ́ da gbogbo ẹ̀rú ni ó ní yóò nira Fáyọ̀ṣe ló sọ bẹ́ẹ̀ ẹ lọ gba change ìròyìn náà nínú ìwé ìròyìn ni punch láàárọ̀ tòní.

awon egbe selu ADC African Democratic Congress won ti buena telu are Bola Ahmed Tinubu pe are otiti wa kan giri o aye ju pada si o gege bi won se se ni alaye won ni pe be eyan ba ni suru titititi bi suru ohun ba tin pin yo di ke o mo kanra mora won ni o won ni isejoba tin lo lowo yi won ni won ti sun opolopo awon mo ilede Nigeria won ti sun okan ogire gidi gan ni o oro ina lo njade ni ilu Abuja lana ojo isegun nigbati eni ti o je akowe fun awon egbe ohun Bolaji Abdullahi ohun na lo soro wipe se ri lori oro epo ina la so bo le se mo tepo ni 1470 fun jala lita kan be de eyan ba fe rin ni ajo bi elo le yo mo na won ni owo repete ni o won to ba ma gbera lati Ibadan nlo se ko abo ku o le ko o nlo se Abuja abo nlo si Benue o nlo River State won ni e mo ye owo te eyan o fi repo sinu oko won ni ki wa ni ere fun eyan nigbati eyan fe rin ajo te eyan ma to na ma na owo ogun logo owo eyi na lo je ki awon egbe oselu ohun ni e wo e je wa ko se ararin ara ilu o e ti sun wa ko giri o ai ju pada si yo ṣùgbọ́n akọ̀wé ẹgbẹ́ òṣèlú ADC ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn Daily Post ẹ bá ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n ní ọwọ́ àwọn àjọ NDLA tún tẹ arákùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Mexico eléyìí tí wọ́n ní àgbáwo ni nínú kátà ogun olóró wọ́n ní ẹgbẹ́ fún wọn ní tuálè ni wọ́n bá ní ẹni tọ́wọ́ báyìí náà ló jẹ́ wípé iṣẹ́ tiẹ̀ ni kó máa tegbògi olóró kódà ọmọ orílẹ̀-èdè Mexico ni o wọ́n ní ẹni náà ló jẹ́ wípé wọ́n mú báyìí afurasí yìí wọ́n ní wọ́n mú ní ibì kan ní ìpínlẹ̀ Ebonyi wọ́n ní ibẹ̀ gangan ni ọwọ́ ti ba arákùnrin ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Arturo Carrera Luaza ni wọ́n porúkọ rẹ̀ o wọ́n ní ọwọ́ bá láti oṣù tó kọjá ọjọ́ kẹkọkàndínlógún inú ọdún yìí náà ni wọ́n ní ọwọ́ ti bá o wọ́n ní ṣùgbọ́n ó gbìyànjú láti sá lọ nígbà tó máa dé airport ìyẹn pápákọ̀ òfurufú nílùú Èkó wọ́n níbẹ̀ làwọn lánàájọ́ ìṣẹ́gun òun náà ni àwọn àjọ ọ̀hún ni wọ́n rò pé arákùnrin tí wọ́n lẹ fọ́nrán rẹ̀ síta kan ẹmu wọn ní ọyìn ibo ló ń lọ lú òun ni kí ló fẹ́ lọ sí mo fẹ́ lọ rí àwọn ẹbí mi àwọ lọ o ibi làwọn ọmọ sí o tó mọ̀ pé à ń wọ yọ àìwọ́n tẹ̀dì gẹ́gẹ́ bí àṣẹ ilé ìbò ọba fi fọ́nrán rẹ̀ ìwọ rẹ̀ ó sá lọ wọ́n ti mú wọn ní ẹ̀bọ̀nyì ó sá kúrò ńbẹ̀ ó wá fẹ́ máa jápa ọwọ́ bá o wọn ní ọwọ́ bá ní pápákọ̀ òfurufú nílùú Èkó gẹ́gẹ́ bí àwọn àjọ NDLA gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ìyẹn láàárọ̀ tòní ẹ bá nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. Wọ́n lówó wa owó Nàìjíríà náírà tá à ń ná bẹ̀rẹ̀ látorí 15 naira sí 100 naira tó fi dé 1000 naira. Wọ́n ní báyìí o àgbáríjọpọ̀ wọn sí dọ́là kan báyìí wọ́n ní àwọn náà wọ́n tún ti ṣe dáadáa o wọ́n ní $1 ìyẹn dọ́là kan owó ilé òkèrè sí náírà wa báyìí wọ́n ní àwọn owó tẹ́ ṣàjọ tẹ́ fi dọ́là kan gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti jẹ́ 1380 naira báyìí o tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní 10 naira ìyẹn náírà mẹ́wàá ó ti yọ kúrò 1390 ló wà tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n báyìí lọ́jà gbogbogbò káàkiri látọjọ́ ajé Monday náà ni wọ́n ti ní owó ọ̀hún ti ń ṣe kíni ló ti ń gbìyànjú láti wálẹ̀ wípé èmi náà o mo fẹ́ ṣe dáadáa mùṣèmúṣe mi fẹ́ ṣe múṣẹ́múṣe o nígbà tó fi máa di àárọ̀ yìí tí ń ṣe ọjọ́ àánú wọ́n mà lówó ọ̀hún náà tún ti ṣe kíni òun náà má tún ti ó tún ṣe dáadáa nígbà tó máa yẹ owó náírà you are trying wọ́n ní owó wa ti wà ní 1329 naira ó wá ní jálá kékeré nsàlẹ̀ ó ní kọ́bọ̀ márùn-ún lẹ́yìn ìyẹn 1329 naira 5 kọ́bọ̀ sí dọ́là kan ní ọjà àgbáyé báyìí ẹ rí pé owó wa náà ó ti ń yọgẹ̀ díẹ̀ náà nù ńbẹ nínú ìwé ìròyìn Daily Post náà lẹ́ ti bá láàárọ̀ tòní ẹ lọ gba change ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ bá ń bẹ̀ láàárọ̀ tòní.

lórí ọ̀rọ̀ yá yìí yẹn ẹni tí ó jẹ́ ọmọ yìí nínú ẹgbẹ́ òṣèlú apc yẹn adéọlá ọlámilékan yá yìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí sẹ́nitọ̀ yáyò wọ́n ní bàbá ti jáde wípé ẹ wo gbogbo ọ̀rọ̀ táwọn kan ń sọ wípé òun ò kí ń sọmọ yé wa o ìyẹn ọmọ ìpínlẹ̀ ogun kọ́ lòun ìpínlẹ̀ èkìtì lòun ti wá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde lánàá níbẹ̀ gangan ni wọ́n ti sọ̀rọ̀ náà jáde o látẹnu káyọ̀dé ọdún ayọ̀ ọdún aro òun náà ló sọ̀rọ̀ wípé ṣẹ́ẹ̀rì àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ìyẹn uye àti marcus bello ilé tí wọ́n ni wọ́n fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú rẹ̀ lórí amóhùnmáwòrán níbẹ̀ gangan ló ti sọ̀rọ̀ náà wípé gbogbo ẹ̀rí máa jẹ́ mi nìṣó yín látàrí wípé ẹni mi kì í sọmọ yẹ ẹ lọ kó jáde o a pàdé ní kóòtù látàrí wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ ogun lórí wípé yáyì kì í sọmọ yẹ wa o ọmọ yẹ wa kọ́ ọmọ yẹ wa ni ọmọ èkìtì ni ọmọ èkìtì kọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí náà ní mọ̀ ń jà rìnrìn báyìí o wọ́n tó sì jẹ́ pé ìwádìí yín àti àwọn ìròyìn tẹ́ ń gbé kiri yìí kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n yáyì ti ní ẹjá pàdé ní kóòtù ṣùgbọ́n ilẹ̀ bí mi àbí wọ́n ní bàbá yáyì bàbá tó bí wọ́n ní kò wá láti iye wa o wọ́n ní ọkọ̀ bí síbẹ̀ ni wọ́n ní ìlú tó bá ti wá gangan ló lọ jẹ gómìnà lé lórí ńbẹ̀ wọ́n ní àwọn kan náà ni wọ́n jáde ẹ̀fẹ́ máa wọn tó jáde ẹ̀sì fẹ́ máa wọn tó ń sọ̀rọ̀ lórúkọ wọn lẹ́jọ̀ wọn náà sin sínú ìwé ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n àsìkò kò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ o ẹ lọ gba change ìròyìn náà láàárọ̀ tòní. Bọ́lá Ahmed Tinubu ó máa gbé Àtíkù sánlẹ̀ àti Peter Obi àti ẹnikẹ́ni tó bá jáde wípé òun fẹ́ bá a ta kàngbọ̀n lọ́dún 2027 ẹ bá mi kọ́lẹ̀ yóò gbé wọn ṣubú wọn àti ẹ̀ lè rí draw débi pé wọ́n súnmọ́ díẹ̀ ni o tàlẹ́ tó ń sọ̀rọ̀ Fáyọsé náà ló ṣe lè di mímọ̀ láàárọ̀ tòní. Kódà wíkẹ́ náà sọ̀rọ̀ ìdí tí Hope Uzodinma ìyẹn gómìnà Hope Uzodinma tó fi ń bò ń jà o ẹ fẹ́ mọ̀ ìdí tán fi jọ ń bára wọn jà tán ta síra wọn lọ́tún lọ́tún lọ́sì lọ́sì ẹ lọ gbà chéńjì rẹ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

ni owo awon lopa ipinle rivers o te awon ko ati yawo kan o ele ti won ni won ti omo odun me dogun ti n ba won sise omo odo won ni won ti mo inu ile gege bi won sise ni alaye won ni awon won yi na ni won pe oruko won ni o ti omo na mo inu toilet yen ile itoju ile ise eyo ile iwe ile ise egbin si ni ile won ti o wa ni abuloma ni Port Harcourt ni ijoba ibile Port Harcourt City nibe ni won pe won gbe gege bi won sise ni alaye o won ni omo yi na ni won pe oruko re ni Amechi omodun me dogun ni won ni o la awon won yi ni won se kini ni won ti mo inu toilet ṣùgbọ́n ni ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí ó ti tẹ àwọn arábìnrin ọ̀hún ilé tí wọ́n ni ọwọ́ bà wọ́n ní ìpínlẹ̀ rivers ìyún náà wà nínú ìwé ìròyìn bó lọ mo ṣe máa bá ń jẹ irú ẹ̀ṣẹ̀ ó lé lẹ̀ṣẹ̀ tẹ́ máa tì mọ́nú ilé ìṣe ìgbọ̀nsẹ̀ sí ọlọ́run ṣàánú wọ́n ní arákùnrin kan rèé o ilé tí wọ́n ni wọ́n yìn níbọn ní ìpínlẹ̀ ọ̀ṣun tó sì jẹ́ wípé ó gbẹ̀mí mì lẹ́sẹ̀kẹsẹ̀ adéjúwọ̀n adékúnlé àṣà ni àjẹ́pé rẹ̀ orúkọ táwọn èèyàn mọ̀ sí o wọ́n ní wọ́n máa yan arákùnrin ọ̀hún níbọn tó sì jẹ́ pé arákùnrin náà ń ló máa gbẹ̀mí mì ní agbègbè kan tí wọ́n pè ní délé yẹsà ní ìlú òṣogbo ní ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni wọ́n ní eléyìí náà tó ti wáyé o gẹ́gẹ́ bí ìkọlù ọ̀hún ṣe wáyé lánàá ọjọ́ ìṣẹ́gun nǹkan bí aago kan àbọ̀ àárọ̀ sí aago méjì àárọ̀ kùtùkùtù àì òun náà ni wọ́n ní àwọn agbébọn yìí tí wọn kò dámọ̀ ni wọ́n wá ṣiṣẹ́ láàbí ọ̀yí tí wọ́n sì tọpasẹ̀ rẹ̀ débi tó ń lọ tí wọ́n sì yín níbọn gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá náà ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní fúnmúfúnlẹ̀ báyìí o láti rí dájú pé ọwọ́ tẹ àwọn tí wọ́n pa arákùnrin ọ̀hún ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ẹ jẹ́ fi ìròyìn orílẹ̀-èdè South Africa yìí kí fi ṣẹnu mi dédé síbí o wọ́n ní àwọn aláṣẹ orílẹ̀-èdè South Africa wọ́n ti ní àwọn tún ṣàwárí òkú obìnrin kan ní ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ekuune ni wọ́n ní wọ́n rí òkú rẹ̀ o ilé tí wọ́n ní èyí gan náà ló fa wàhálà sí àárín àwọn aráàlú báyìí tó sì jẹ́ pé àwọn èèyàn ń kọminú wọ́n ní àwọn obìnrin gangan náà ni wọ́n wá ń bínú báyìí pé àwọn ti fara ya bí àwọn ṣe ṣàwárí òkú obìnrin méje láàrin oṣù méjì síra wọn wọ́n ní agbègbè kan náà náà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa èyí náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní Daily Post Punch náà lẹ ti bá wọn ròyìn ọ̀hún ẹ já lọ sójú òpó lẹ́fẹ̀ẹ́ yẹn ara lé ẹ láǹfààní láti bá wa dá sí abala àgbéyẹ̀wò wa láàárọ̀ yìí ẹ má gbàgbé òfin àti ìlànà tẹ́ ẹ bá ti pè wọlé ẹ pa rédíò yín kẹ dárúkọ yín kẹ sì bá wa ṣe gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ṣe ní ṣókí ṣókí ṣókí.

0: More than 105 FM.
1: Ẹ ṣe sá, ẹ
2: sá. Àdúrà gba ọ̀ láti kó dáa.
1: Yes sir, Engineer Aminu láti orílẹ̀ Aege. Ẹ lọ ẹ káàárọ̀.
2: Pẹ̀lú MT.
1: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀.
1: Yes sir.
2: Ẹgbẹ́ni Benjamin láti Julio sọ̀rọ̀.
1: Ẹ káàbọ̀ sá.
3: Listen now and turn up.
2: Don't stop for us, you
1: know.
2: Never have
4: to
2: yell.
4: Don't lie when I say,
2: I did. Iyeyi bẹ́ẹ̀ni nǹkan tí bàbá mi sọ tán sí ẹ bàbá mi sọ̀rọ̀ tán sí ẹ kílẹ̀dẹ́gbà tó ń takora wa tọ́mọ̀dẹ̀mọ̀ àwọn ọ̀gá ṣiṣẹ́ ń ṣe ní àwọn tó máa wà níbi dín àdúgbò yẹn àdúgbò yí wa yẹn náà.
5: Ọ̀gá
2: ṣiṣẹ́ yìí kò sí gómìnà kan tó ṣe dọ́gbọ̀n ní ogun ti ẹ rí tó da bí amúsùn rẹ bí bàbá yìí ṣe sọ ìyá yìí ló tún máa jẹ tó máa tẹ̀lé amúsùn. Ọ̀gá ọ̀sùn lọ, àmì kan ti gbé ohun ìyá yìí lọ, ìyá yìí ló máa ṣe é, á dá bẹ̀rẹ̀ láti.

0: ya won ti da won APC ba ba so
1: get off funky today great music
0: that shit ti se ba ti wa ni won bayi o ma tun won
1: fantastic teams in making you the
0: kan wele wele ni
1: best entrepreneur
0: o ma tun won kan wele wele ni se de ri fire se yen na ti yen so yi o ba ni fowo yen na
1: possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get
0: better.
1: Time for me to
0: get one out to you. Say, are you to say, are you to
1: give you
0: a leg? Are you to it? At a gas,
1: don't move an inch, but if you don't say one move, move your radio.
0: Are you to it? And the man be there, the simple law, like a city, I want to go from Congress. I'm on a whole way.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
1: the boy. You need at work all day.
3: 090-6000-3352.
4: Hello.
3: Eko Juma.
4: Eko.
3: Yes, sir.
4: Yes, sir.
3: Kete kete.
4: So, Kim, that's your weekend. Daddy, weekend.
3: I'm going.
5: Okay, yes, sir.
3: Only lori oro ya yi yen na la won na da si la re pe tawon yan so won ni lo re lo e karo
5: e ba karo
3: yes sir
5: yo da na fe mo ni baje o
3: ami sir
5: je pa je po la boro lohun
3: ami o
5: awon la ta ko oruko mi ni akiola akifara ta ba se
3: e ka bo sir
5: o ko pe da si la mo awon la ta ko yen nigba ti won ni penu po láti fẹ́ ni kọ́lẹ̀ wọ́n ti bá bọ̀ wọ́n jẹ́ ọ̀rẹ́ jì wọ́n ti gbogbo fún Tinubu wọ́n tẹ̀ wá papọ̀ wáyé o owó wọn wọn tó dájú Tinubu ẹtí bọ̀ ẹ̀ máa wọ 50% Tinubu ìdájú Tinubu kò ju òbí lọ Atiku wa kò lè rí nkankan tó mo kàn rọ APC gbogbo kùdẹ̀kùdẹ̀ tó wà kọ́ tètè ṣàtúnṣe tó mo ń tẹnu mọ́ aláàlú mọ̀ sọ yìí ọ̀tọ̀lẹ́ ta di primary house of rep fún ọ̀tọ̀lẹ́ tó gbé fún kọ́tẹ̀ ìṣàtúnṣe.
3: Ọ̀dà ẹ ṣeun sá.
5: Láì sí yẹn wọ́n ṣera wọn ni o. Pọ́pá APC ni mí Amedi Datu.
3: Ẹ̀sán ó pẹ́ jẹ́ APC
5: bàbá. Àwọn ọba ọba ẹtì wọ́n táwa tó nǹkan lọ kálọ̀ fún ẹ̀kọ́ jáde afẹ́yẹ̀kọ́ jáde wọ́n ti kúrò fáwọn pẹ́yẹ irú lídásí wo ni wọ́n. Gbogbo pátá wọn gbà mí lóṣèlú ni kíní kan ní èsì nígbà tó wà lápẹ̀
3: ẹ ṣeun sá
5: èmi akíọlá tó wà lójọ bẹẹ lójú wà 16 years lóṣèlú
3: ẹ ṣeun sá
5: lókọ́ tàtúnṣe
3: o ọ̀dà sá
5: òkè ẹ ṣe.
3: Bí bàbá ṣe máa ń sọ ọ̀rọ̀ òṣèlú yìí a kóra wa kó àwa tájọ wà nílé agodo alé ní 50 a wà jẹun àárọ̀ lọ́dọ̀ yín bàbá ẹ lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá.
6: Adé láti ìlú Ṣàgá.
3: Bàbá ẹ káàbọ̀.
6: Ọ̀rọ̀ ọ̀yá yìí mo fẹ́ dá sí.
3: Ok sá.
6: Èmi ò mọ rí o. Pẹ̀lú mi ti ń gbọ́ ọ̀rọ̀ máa yẹn. Òun ló máa wọlé. Kìí ṣe ọmọ sókótó mi. Ìgbà ìṣọmọ Màdúgùrì. Ṣùgbọ́n mo

0: 090-6000-3352. Hello. Hello.
1: Hello. Hello.
0: Yes, sir.
1: Nípa ti ìyá yìí yẹn ni mo tún fẹ́ sọ̀dà.
0: Yes, sir.
1: Pàlẹ́ yẹ láti ló gíjó.
0: Ẹ káàbọ̀ sá.
1: Nígbà Márúwá. Márúwá ló ṣe ìfòròdú. Ṣíkétù sí Èkó. Àtàtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ lè fẹ́ rí fáì. Márúwá ni ọba Ìkòròdú. Nígbà yẹn ló fi jẹ àtáyé ṣe ọ̀fìkòròdú láǹdì. Wọ́n gbé adé yẹn lé lórí. Títí dọ̀lá òun àti ìyàwó ẹ̀. Ṣé bí Haúsá ni? Ó ṣe dáadáa ni.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa. 090-6000-335. Hello.
2: Hello.
0: Ẹ máa bá wa parí dùn yẹn, sà.
2: Ẹ ṣàárọ̀ sà.
0: Yes, sir.
2: Chief Engineer J.S. Timothy Fatola ló ń pè láti ìlú Ọ̀sà.
0: Ẹ káàbọ̀ sà.
2: Alákọ̀ọ́kọ́ mo kí pẹ kú ètò.
0: Yes, sir.
2: Ṣẹ́rí tí ẹ̀dá bá ń gbàdúrà láyé yìí, tó bá sọ pé gbogbo àwọn ọ̀tá mi kọ́ polongo ìṣerere ni. Òun lẹni tí ó ṣàlẹ́ǹjì yáyì. Sẹ́rí gbogbo àwọn èèyàn tó ń pọ̀ nítorí ìtorí pé kò sẹ́ni tó ṣe àtakò yáyì àti àwọn tó wà nípìnlẹ̀ Ògùn. Àtàwọn tó wà nípìnlẹ̀ Èkó tí wọ́n ń pè wọlé. Sẹ́rí pẹ́ni yíyí ó kàn tiẹ̀ dàbí ni pé ó tún polongo yáyì ni. Gbogbo irú polongo. Gbogbo irú ìpolongo tí yóò yẹ kí yáyì máa ná owó sí. Kó máa lọ sí sílé iṣẹ́ rédíò ẹni ẹ ti bá polongo ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Wọ́n fi yáyì ilẹ̀ fún wa nípínlẹ̀ Ògùn. Òun ló máa wọlé lágbára elégbìmọ̀ kó túbọ̀ máa bá polongo ẹ̀. Ojú òní tí mo bàbá.
0: Ẹ ṣáà sọ fún yáyì kókó wá bá wa náà.
2: Nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé àwọn èèyàn tiẹ̀ náà máa máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Òun náà wá kó wá kàǹpé fún wa kó wá sílé iṣẹ́ yín kó gbé wá. Báwa náà pè wọlé àwà lẹ́yìn. Èmi náà kì í ṣe olóṣèlú ṣùgbọ́n mo kàn nífẹ̀ẹ́ ni.
0: Ẹ ṣeun sà, ẹ ṣeun bàmí. Yes, sir. Àsìkò ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ 090-6000-3352. Hello.
3: Ẹ kú ojúmọ́.
0: Ojúmọ́ rí mọ̀.
3: Ẹ kú Kànjá Kìṣọ́lá láti Àlùmọ́ṣọ́.
0: Ẹ káàbọ̀ yá mi.
3: Ọ̀rọ̀ pẹtrol yìí ni o. Ó ti gàga àrà jù.
0: 1,000
3: fún ẹgbẹ́. Kẹ́yìn fẹ́ jáde. Kẹ́yìn fẹ́ jáde tàbí fẹ́ travel kẹ́rù jẹ́ máa bá yàn. Kí wọ́n bá wà rí sí o. Àjẹmífẹ́mi ni Dangote o. Lẹ́kùtò ilé. Kí wọ́n bá wà rí sí o. Kí wọ́n jẹ o.
0: Ẹ ṣeun ìyá mi. Jẹ́ kí n kí ọlọ́jọ́ bí òní tó jẹ́ pé wọn àti bàbá wa Ẹnjínà Kọ́dá Olúsúkànmí náà ni wọ́n jọ ń ṣọjọ́ bí. Bí bàbá ṣe ń ṣọjọ́ bí lọmọ náà ń ṣọjọ́ bí. Kódà òní ó dùn dangan á jẹ ìrẹsì á jẹ ẹsẹ̀ mú. Kọ́dá Olúbolúwa ti fẹ́ òní náà lọ́jọ́ bí tiẹ̀ náà. Bí dádì ṣe ń ṣọjọ́ bí lòun náà ṣọjọ́ bí. Ẹjọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè òpẹ́ lágbára Ọlọ́run ọba mi Aláùrà bí pẹ́pẹ́pẹ́ báyìí lówú ṣe ní ilé arọ́. Ẹ̀pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́. Kọ́dá Olúbolúwa ti fẹ́ àti Ẹnjínà Kọ́dá Olúsúkànmí. Dádì and son àbí happy birthday to you. Tẹ́ bá wá ń gbọ́ nífẹ̀mí Kọ́dá Olú náà ló ní pé ká máa kì í yẹn ní iléeṣẹ́ Jordan 105.5 FM lórúkọ MC Rawọ̀ èmi náà kìyùn. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ ẹ sà.
2: Ẹjọ́ ọ̀rọ̀ yáyì mo fẹ́ sọ.
0: À ń gbọ́ yín sà.
2: Ok. Ṣẹ̀rí yáyì yẹn.
0: Orúkọ yáyì
2: bí tẹ̀sí wọlé ọ̀rẹ́ bí. Ok. Oníṣègùn láti abúlé gbà ni.
0: Ok
2: sà. Abúlé gbà.
0: Ok sà.
2: Ṣẹ̀rí ohun ti wọlé ọ̀rẹ́ bí. Àwọn alátakò tọkọ òun sọ̀rọ̀ ọkọ̀ ọ̀fẹ́ publify sí yáyì ni. Yáyì ti wọlé ó ti wọlé ọ̀rẹ́ bí. Ó ti wọlé iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń publify fẹ́ sà.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ mú ìpè èèyàn méjì sí ká tó máa lọ láàárọ̀. Ẹ lẹ́kàárọ̀.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
4: Ẹ bá ní ẹsẹ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni mà.
4: Ọkùnrin ló ń sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ sà. Láti mú ṣe. Orúkọ yín sà.
4: Ọmọ abẹ́ẹ̀kú ta ni mí. Ìtàbùn mi.
0: À ń gbọ́ yín.
4: Láti mú ṣe. Ọmọ abẹ́ẹ̀kú ta ni mí. Ẹ̀yìn nǹkan tó ń sọ nípa ìyá yìí. Tí ìjọ tí wúlò àwòrán bá fẹ́ tàn bó ṣe máa ń rí mi. Oníkọ́ ní ìṣó nílẹ̀. Nǹkan tó wọ̀ sí mi ni pé a lè gba káàdì méjì bẹ́ẹ̀ pa ìgbà ni màá bí abẹ́ọ̀kúta máa lọ gbà á lọ sí òkè fúnlẹ̀. Tó bá tún wá ṣe dáwà tún wá pè dé yáyì iwájú ilé àwọn ẹni tó sọ pé ò ṣe kìíní yẹn tí lọ tún wájú ilé wọn ṣe. Ẹyin alágbèrú kan àwọn òkèèyàn náà máa ń gbọ yáyì ni jọ yáyì ni jà.
0: Yes, sir.
5: Yeah, ni kama no ni lata aye to e.
0: Ah ba e ka bo so.
5: Yeah, seri awon to sa ku yayin. Option meta ni mo ni fun won. Yayi ba ti wole. Decide ko binu lo yin bo je.
0: Ah, ira ko le to yen.
5: O le be lo won ta ko ni tabi ko lo di no mu. Tabi ko se nu rilu e.
0: Ah, e ma se be, abiamu daju to ba. Ese baba wa bi mi o le abiamu ndaju gile de ah bo ba pa bo ba bu lese ko lorun oselu ife na ni gbogbo won se ah e ja ma lo laaro yi ah oni mu pe kan si oda hello
5: e ka ro mc rawo
0: present sir
5: ko ne ba je o
0: ami o
5: ala gba ti ami yo baba wa boys la to bi jo
0: e ka bo sir
5: ẹni tó sọ̀rọ̀ ní ìsìn mo fẹ́ bẹ̀ wọ́n ni ká bá mi forí di àwọn tó tako yáyì tí wọ́n sá kò nàìjíríà ni yáyì ti wọlé láti ọlọ́run nílẹ̀ tí àgẹ́gẹ́ bí wọ́n ti sọ á kì yáyì kú oríire á jẹ́ kí bàbá tinubu náà kú oríire.
0: Ké mi náà kú oríire o lórí mi náà
5: bá èmi náà kú ara mi náà kú oríire àti ọ̀gá àti àǹkú ìlú
0: yéètò
5: sẹ́ẹ̀rí ọ̀rọ̀ sinetọ́ yáyì nílẹ̀ yìí èèyàn tó dì ìkókù nílẹ̀ yìí tó ní kéèyàn gbà tí nǹkan bá ń gbẹ́ ńbẹ̀ lọ yí yọ̀ǹda ìfún òun ṣe dáadáa àwọn tí wọ́n jọ máa pẹ̀lú ògùn jù bẹ́ẹ̀ lọ àrọwọ́ wọn lókìjọ àrọwọ́ wọn pẹ̀lú ògùn ọlọ́run gbà fún yáyé ọlọ́run jẹ òwò yín láti ọlọ́run àbátinúbù ni ó jẹ̀bẹ̀ láti ọlọ́run ẹwà bẹ̀mẹ̀ bẹ̀rẹ̀ àbátinúbù ká pàṣẹ fún àwọn olórí àwọn olórí ẹ̀ṣọ́ wa àwọn agbófinró tí a bá ti ń bá àwọn ará bí yẹn pàdé lójú ìjà ìbọn ni wọ́n máa fi mú wọn kí wọ́n má fọwọ́ mú wọn mọ́ débi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń pariwo pé àwọn agbófinró wa wọn ò ní nǹkan ìjà wọ́n ti ní nǹkan ìjà ọwọ́ wọ́n tó ní nǹkan ìjà orí òfurufú àwọn èèyàn burúkú yẹn àwọn òjòrò rere sí ọmọ nàìjíríà àti sí àwọn agbófinró wa ìjà ni wọn máa bá wa káàná ò máa mú wọn pẹ̀lú ìbọn ni.
0: Ẹ ṣeun sọ. Ẹ ṣeun. Ẹ já fi igi gun ti tààrọ̀ yìí ọ̀túnúwé ìròyìn ká torí pé ìpín ìpéjú náà ni àlàáfíà tó bá ti ń kọjá bẹ̀ yóò sì bàbá sí òsì nǹkan ẹ̀dá bá sì gbálé ta gbàtà àtàn là ń darí ẹ̀ sí kádúpẹ́lọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbà mí láàárọ̀ àwọn ọmọ iléèwé wa lóríṣiríṣi ẹ̀ka ìjẹ̀ka iléèwé tí wọ́n ti wá kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìsọ̀rọ̀ láwùjọ kí n bẹ̀rẹ̀ látòrí ọmọtayọ ayọ̀mídé àjọ wà nílé agodo láàárọ̀ ẹ̀ ni olúwa tì mí lẹ́yìn ìbelò òun náà wà pẹ̀lú wa láàárọ̀ ẹ̀ Akinwande Aliat òun tiẹ̀ ti ń gba assignment ó fẹ́ máa kàròyìn àjọ wà láàárọ̀ ẹ̀ náà ni Ẹ̀ṣọ́lá Samuel Ọpẹ́mi pọ̀ sí òun náà wà pẹ̀lú mi lára Adenuga Aliya òun náà wà pẹ̀lú mi lára àti Adeyemi Abdulrahman àwọn tàjọ wà láàárọ̀ ẹ̀ náà lórúkọ Peter Ọláníyà àti Razak Adéjàre àti Engineer Morgan Peter tí wọ́n jẹ́ alákòóso ilé agbára wa lọ́hùn-ún Ẹ̀ṣọ́ lórúkọ ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ yìí Larry Johnson lágbára ọlọ́run àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ títí ọ̀la tátù láǹfààní láti pàdé lórí ọ̀túnúwé ìròyìn náà ni èmi ẹ̀rí olúwagbèmílékè ọmọ adébáyọ̀ sọ fún wa wípé a máa rí ṣe o àna ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ibi tá a ro kan ore sí orí á bá wa pàdé ńbẹ̀ ibi tá a sì ro kan ẹ̀ sí a tún bá ore pàdé ńbẹ̀ alọ́bọ̀ ní ti ọkọ̀ a lọ re a bọ̀ re o gbogbo ibi tá a bá tẹ̀ ilẹ̀ re ni yóò jẹ́ ànitójú ilẹ̀ mọ́lẹ̀ o ọjọ́ tí ẹlẹ́kọ̀ọ́ bá ti lálákàrọ̀ níta ọjọ́ náà ni ó kó gbá wọlé o a máa bẹ ọbẹ ní bẹṣu àtẹlẹsẹ abẹnà o àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbẹ̀ ló kọ mú yọ tààrọ̀ yìí ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka àárọ̀.

0: 105 FM.
1: Jordan 105.5 FM.
2: Ọ̀tá fàsókè yìí dòbòrí bọ̀bá yìí ò rí ọ kedere ní tọ̀rú wọ̀ jáwọ́ níkà is the best anti-crime program to lis ten to jáwọ́ níkà wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọ̀gbẹ́ jáwọ́ níkà àwọn ìwà àtà tí ò ṣe bọ́mọlúwàbí ń díẹ̀ jáwọ́ níkà kò ṣe màgbó ètò tẹ́ ò máa gbádùn ní gbogbo ọjọ́rú wednesday látago mẹ́ta ọ̀sán lórí ìkànnì jordan 105.5 fm pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín agbólóhùn bí ọ̀jẹ̀ dèndé bí àgbà fún polówó ọjà ẹ pé 0802-585-0558 lẹ́ẹ̀kan sí 0802-585-0558 jáwọ́ níkà tọ̀sí.

0: oníṣẹ́ gidi lọ́wọ́ ọkọ̀ náà ni ò sí bó bá lọ tó bá bọ̀ bó ṣe òkínú ẹ dùn tó lọ́fíìsì bó ti òkínú ẹ dùn tó ní ṣọ́ọ̀bù bó bá tún ti wọ yàrá yẹn báyìí tó kù ọ nìkan ẹkùn ni ara ni mí ayé lẹ́ làdúrà yìí. Bíbélì wí pé ọkùnrin yẹn gbà tó tún pé ó tún ẹsẹ̀ kejìlá ó ní ọjọ́ orí mi ń lọ ó bá wọ ẹ̀sà 38 ẹ̀ ó ní ọjọ́ orí mi ń lọ orí báyìí ó ní ọjọ́ orí mi ti ń lọ àkókò mi ti ń lọ àkókò mi èmi náà mọ̀ pé àkókò ẹ̀ ń lọ ṣùgbọ́n tí ọlọ́run bá dé ó lè recover gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún olúwa yóò ṣò nígbọ̀wọ́ rẹ ẹlòmíì nù yín wọn kó bá ní o olófa kó mọ lọ ilé ẹjọ́ kó mọ lọ àgọ́ ọlọ́pàá kó mọ bọ̀ báyìí lórí àkóbá ọ̀rọ̀ tó mọ́wọ́ mẹsẹ̀ sí àdúrà rẹ rèé o ara ni mí onígbọ̀wọ́ mi ẹlòmínú yín àwọn alágbára ní halẹ̀ mọ́ o tó yẹ kó kígbe ni pé olúwa ara ni mí ṣe onígbọ̀wọ́ mi ọba ṣẹna kérúbù ló ń halẹ̀ mọ́ ẹsikáyà ó mọ̀ halẹ̀ mọ́ títí pé òun pa gbogbo ìlú ẹ̀rọ òun bọ̀ wá kó Jerusalemu kò tí ẹ̀ fà á sí àyè fún aláti máa kà á òun mo ṣe ń pè ọ sínú ìpàdé àdúà tó ní agbára tó máa bẹ̀ lọ́la òde Thursday 17 September yìí ní CAC Buana tó wà ní 2 Nipson Road opposite AP filling station ní ẹgbẹ́ Kara Beach ní òjòdú Bájà nílùú Èkó Wambi ò láṣìmọ̀ o lè fi sórí Google mo bá ń bọ̀ láti Island sọ̀kalẹ̀ ní AP filling station opposite ẹ̀dà rẹ̀ ti báyìí wà á ti rí sí èsì Buana orí Lagos Ibadan Expressway ló wà tẹ́ bá ń pé mọ́tò bọ̀ tẹ́ ń bọ̀ láti abúlé ẹ̀gbá tẹ́ ń bọ̀ láti mainland tẹ́ ń bọ̀ láti Island ó gba iwájú AP filling station yẹn ó ní máa lọ ọ̀nà Ìbàdàn mọ́ ó wà á kọjá bí ìgbà tó fẹ́ padà sí garage òjòdú lápọ̀ tún bẹ́ bá ṣe ń parí bridge yẹn báyìí ẹ̀rí sí èsì Buana.
1: You will have to come down at that AP filling station, not as if you are going towards Ibadan. You come down that bridge, you will see Christ Apostolic Church Buana.
0: Ẹjọ́ tó mọ́ mẹsẹ̀ sí tí wọ́n fi ń fa wàhálà pẹ̀lú ẹ̀yìn.
1: You know nothing about that is putting you in trouble.
0: Olúwa yóò ṣò nígbọ̀wọ́ ẹ. Ṣẹ́nà kẹ́rùbù alẹ̀ mọ́ ẹsikáyà. Ó ní òun fẹ́ wu Ọlọ́run tí ó gbà lọ́wọ́ òun. Àwọn kan náà ń pe Ọlọ́run rẹ níjà. Pé ta ni yóò gbà ọ lọ́wọ́ àwọn? Jẹ́ ń gbàdúrà ìfún. Gbogbo ẹni tó ń pe Ọlọ́run rẹ níjà. Ògo rẹ máa gbàdọ̀ balẹ̀ wọn.
1: Your glory will receive their honor.
0: Bíbélì wí pé ẹsikáyà sunkútọ Ọlọ́run lọ. Ó lọ gbàdúà. Olúwa jọ. Wo bí aṣiwèrè ti ń gàn ọ́. Ọlọ́run wá ṣo nígbọ̀wọ́ ẹsikáyà.
1: The Lord advocated for Ezekiah.
0: Àti gbogbo ọmọ Israẹli. Ní òru ọjọ́ kan.
1: In the night.
0: Olúwa rán àwọn sójà rẹ̀ jáde. Wọ́n pa 185,000 Syrian soldiers.
1: And they killed 185,000 Syrian soldiers.
0: Láì mọ́ ọbẹ̀ láì mú kú mọ̀. Ọlọ́run sì máa ń rán ogun rẹ̀ jáde. Láti ṣe onígbọ̀wọ́ ènìyàn. Ṣẹ̀nà kẹ́rùbù sá. Ó lọ nílé èfè. Ó lọ ilé òrìṣà ẹ̀. Gbogbo ẹni tó ń gbẹ̀bọ tọ̀sán tòru torí ẹ̀. Ẹ bọ wọn kó yílé wọn lórí.
1: Sacrifices come upon their
0: own. Nígbà tó ń perí àwọn ọmọ Israẹli nílé òrìṣà ẹ̀. Ọmọ bíbí inú ẹ̀. Ó kà mọ́ bẹ̀. Orúkọ ọmọ ẹ̀yẹn ní Ṣúrọ́kì. Ó kà mọ́nú ilé òrìṣà.

0: gbogbo àwọn tó gbọ́ mi má jọ pàdánù, má jọ jogún òfin, jẹ́ kán jèrè àdúrà, kí ọ̀nà ayọ̀ ṣí, kí ilẹ̀kùn ayọ̀ ṣí, kí omijé gbẹ, kí ẹkún dẹ̀rín, kí ẹ̀gbọ́n dògo, kí ìtìjú kúrò, kẹ́ má ra hùn, kẹ́ má ra re, kẹ́ tinú ayọ̀ wọnú ayọ̀. Bí mo ti wí bẹ́ẹ̀ni jọjọ́ àánú àwọn àánú gúúsù, àánú àríwá, àánú ńlá, àánú wọ̀, ó darí sọ́dọ̀
1: yìí. Èní ni ọjọ́ àná Wednesday, bàbá wa kí lóhun tẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lákòókò
0: yìí. A sọ̀rọ̀ lórí ẹ̀gàn.
2: Concerning reproach we are talking today.
0: Bí ó bá dẹ̀ sẹ́gàn kò sógo.
2: Where there is no reproach, there is no glory.
0: Àwọn èèyàn ń wá láti yẹ̀yẹ́ wa.
2: People want to really disgrace us.
0: Ìwọ ni kó padà sọ́dọ̀ Ọlọ́run.
2: We still need to return to God.
0: Orí yẹ̀yẹ́ ló máa ń da yẹ̀yẹ́.
2: Because reproach turn to a celebration.
0: Psalm
2: 30 is so perfect.
0: Ẹkún lè pẹ̀ dalẹ̀ kan.
2: Weeping might be,
0: ayọ̀ ń bọ̀,
2: but there's joy in the morning.
0: Ó wá ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ tá a ní
2: sọ́dọ̀. It's the belief you have with God.
0: Ìgbàgbọ́ yẹn bá ti kéré.
2: When you have a little faith,
0: oore tó máa gbà máa kéré.
2: Your goodness too will be little.
0: Ìwé Lúkù orí kìíní ni ọ̀rọ̀ àti jáde ẹsẹ̀ kejì.
2: That's what came out for me. It says,
3: wọ́n kò ní ọmọ.
0: Bí àwọn méje sin Ọlọ́run tó
2: sàkárẹ́ àfi tu ẹ̀rí wọn. Zechariah is serving before God now.
0: Ohun tó wà nínú ayé wọn ni
2: ẹ̀mí àgàn. They are ashamed, reproach war.
0: Ohun tó dẹ̀ ń pè ní ẹ̀mí àgàn ni ẹ̀mí àìní.
2: That they don't have enough, they don't have
0: child.
2: It's empty.
0: Ẹ̀mí korofo.
2: Life of emptiness.
0: Ẹ̀mí bó ti lọ ló bọ̀.
2: That the way they go they will return.
0: Odidi ẹ̀mí burúkú lẹ̀mí.
2: It's a hope in evil.
0: Ẹ̀mí yẹn kì í jẹ́ kí n rogún rere jẹ.
2: It better life to get better things.
0: Ẹ̀mí yẹn máa ń jẹ́ kí n pàdánù.
2: It makes you to love.
0: Ó dẹ̀ máa ń fi ayé èèyàn ṣòfò dànù.
2: It empties your life.
0: Ó dẹ̀ máa ń fi ọjọ́ orí àti àkókò
2: èèyàn ṣòfò. It wastes your life, your age.
0: Ṣùgbọ́n bí wọ́n ti fi àkókò wọn ṣòfò tó.
2: But despite all their age.
0: Elizabeth bí ọmọ kan.
2: Elizabeth later had a child.
0: Wọ́n pè ní Johanu.
2: They call him John.
0: Àtúnrí Johanu tó
2: dábẹ́.
0: Ìyẹn ni kò mọ̀ pé pípẹ́ kọ́ lọ́dọ̀ dẹ
2: lóhùn. You should know that when the Lord answer you for long time, there's a glory that wants to come.
0: Ìyẹn lo ní wàásù orí kẹta ẹsẹ̀ kìíní.
2: That's Ecclesiastes 3:1 says there is a time for everything.
0: Àti iṣẹ́ gbo lábẹ́ ọ̀run.
2: And work under the
0: heaven. Ó lè wà lákòókò kan tó ń sunkún
2: nísìnyí. You may be a time you're sleeping.
0: Mo gbé àkókò ẹ̀rín
2: bọ̀. But no, there's a time for you to
0: weep. Ọkọ̀ rẹ̀ á
2: dẹ̀ And you'll be at rest.
0: Ìyẹn ni John 9:31 ló bá wà á mọ̀ kọ́ lọ́run fi gbọ́dọ̀ lẹ́sẹ̀.
2: Bẹ́ẹ̀
0: ni kọ́ bá jẹ́ olùfọkànsí.
2: If anyone is a one that takes place, the Lord will hear his own.
0: Ìyẹn ni kọ́ lóhun tọ́lọ́run retí lọ́kàn ẹni
2: pé. The Lord is expecting from
0: me that. Kó máa dáa kó
2: It be we were going to work wholeheartedly.
0: Má joyè adọ́run mo tọ́.
2: Don't get to heaven before you know the truth.
0: Fi ìgbàgbọ́ rẹ sọ́dọ̀ Ọlọ́run.
2: Your faith be God.
0: Gbé ìgbàlárẹ̀ àti ìgbàgbọ́ rẹ kó lọ́dọ̀
2: yìí. Your faith remove it from me, you will not be empty.
0: O dẹ̀ ní pòfo. Àṣí o dẹ̀ ní tú.
2: You will not be exposed.
0: Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
2: You will be at rest.
0: Ìyẹn ni pé àwa mọ̀ pọ̀ Ọlọ́run kì í gbọ́dọ̀ lẹ́sẹ̀.
2: We know that Allah will not hear the sinner.
0: Bẹ́ẹ̀ni bàbá jẹ́ ni tó ń sin
2: Ọlọ́run. When you are serving the Lord.
0: Ọlọ́run máa ń dáhùn
2: sọ́dọ̀. That Lord will answer your prayer.
0: Ìyẹn ni Luke orí kẹjọ.
2: Luke 8.
0: Ẹsẹ̀ 43-48.
2: Says.
0: Obìnrin yẹn ní ìsun ẹ̀jẹ̀.
2: Man with the issue of blood.
0: Òhun ti ní ayọ̀ tẹ́lẹ̀.
2: He has a judge
0: before. Sátani mú ìbànújẹ́ wọnú ayé.
2: Ó
0: ti wá di ẹkún ló fi ń sùn ló fi ń jí.
2: Now he's not waking up.
0: Gbogbo ibi tó lọ káàkiri.
2: Always you have gone.
0: Ó máa ń mófo bọ̀ ni.
2: He's always empty.
0: Kò rí ẹ̀rín mú bọ̀.
2: There is no laughter.
0: Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dé.
2: But when the Lord came.
0: Ó rí ògo mú bọ̀.
2: He received glory.
0: Kí ló ń ṣe?
2: What is wrong with
0: her? Wọ́n pè ní obìnrin ń sun ẹ̀jẹ̀.
2: The woman with the issue of blood.
0: Ìṣòro yẹn jẹ́ kán mọ orúkọ rẹ̀.
2: That problem now
0: allow me to say. Ìyẹn ni pé tí ìṣòro bá pọ̀ ńgbà
2: mí. But when there's so many problems.
0: Ó máa ń gba orúkọ èèyàn lọ.
2: He take away a particular name.
0: Ó pọ́sibù kò orúkọ rẹ̀ dáa
2: gan.
0: Ṣùgbọ́n ìṣòro yẹn ti bóró orúkọ rẹ̀ mọ́lẹ̀.
2: Ṣùgbọ́n
0: ìgbà tí ó rí Jésù.
2: But when he saw Christ.
0: Ó ṣàrò lọ́kàn rẹ̀ pé.
2: He was proposing
0: happy to God. And I can touch
2: them of his
0: garment. Ìsun ẹ̀jẹ̀ mi yóò
2: tán. All my problem will go.
0: Bíbélì ní obìnrin gbogbo ohun tó ní.
2: He have sold.
0: Láàárọ̀ ọdún méjì
2: láyẹn. All he had within that 12 years, he have sold it.
0: Ṣùgbọ́n ìgbà tó fọwọ́ kàn ṣẹ́
2: dáa
0: jẹ́
2: Jésù.
0: But when he saw
2: the garment of Christ.
0: Ìjì tó ń jẹ máa tán. Ikú òjijì máa tán. Àìsàn àmọ̀dí máa tán.
2: Ògùn
0: Ọlọ́run yóò buyọ lára
2: rẹ̀. Wọ́n
0: á máa mọ̀ ọ́ ṣe
2: o.
0: Kò dẹ̀ni da láìní. Bí ọ̀rọ̀ ìtẹnu mi jáde.
2: Ibi
0: tó ga ta ti máa ń rí ọjọ́. Wọ́n dẹ̀ máa rí ẹ níbẹ̀. O ní jábọ́. O dẹ̀ni da láìní. Ọfà ikú tó máa ń pa
2: yìí.
0: Kò dẹ̀ níbẹ̀. Bí a ti wí.
2: Wà
0: á já gbangba.
1: Ó
0: ní dá láì ní.
1: Ó
0: ní dá láì ní. Ara ò ní ni
1: ẹ.
0: Aṣọ àṣírí ẹ kò dẹ̀ ní fàyà. Mo ti wá wà ní John 16:33. Nǹkan wọ̀nyí mo ti wá sọ fún yín. Pé kò lè ṣe kó máa sí ẹ̀gàn.
2: Kò
0: lè ṣe kó máa sí pọ̀njú o.
2: Kò lè ṣe kó máa sí wàhálà o.
0: Ẹ máa rí gbogbo ẹ o. Ṣùgbọ́n ẹ tújú ká.
2: Mo
0: máa ṣẹ́gun
2: ayé.
0: Ìwọ ni kò lọ tújú ká.
2: Lọ
0: di ìgbàgbọ́ rẹ mú.
2: Go and hold on to your faith.
0: Orin wa kan sọ pé ẹ jẹ́ ká dípò Jésù Kristì mú. Àmọ́ kan kúrò.

0: Friday. Alarun lori woli. Alarin waju. I'm calling aro ya bada rebe. Ado Wednesday 23rd. The Friday 25th September 2026. Iya noju oroju. Eyi oju ese. Aja gogo da bi payo ma ja. Ile pinran lowo yo ma si fun gogo eyan. Pelu si agbara ti Jesu ma se ni pase ere lori opo ranse. Awon lori emi. Sola Basa voice. Aro ni obada re prophet Alarin waju. I'm calling yo ma sure loruko Jesu. Eri iya nu yo ma fara on. Lagodo Wednesday 23rd. The Friday 25th September 2026. Lago Maru Role 5 PM. Wogwe the New York Christ World Gospel Ministry. Number 8 and 10. Back at the Spring. Behind Bedroom and Filling Station. The Sherry Gano Road, Lega. 081-8448-1941. Testimony Rendaju. And Wolu Alo Sabe.
1: Eti Bonne Pai Pade Tomboy. Ipadi Alambara 23, 24, at 25. Automatically, Irole evening of signs and wonder. Won be to ba ti ri yanu ri wa ri. O ba mi bayi. O amọ kan kan wa to nla koja. To ro boya doctor lo need rara o. Ipade 23, 24 at 25. Irole ni ni ago ma ro dojumo. O ma lagbara o. Gbogbo eyi ta nwo do Olorun fun iranlowo. Eyin ta fa ki Oluwa lana fun yin. Eyin ti gbogbo nkan ti di fun yin. E mo the next step to come. E mọ̀rọ̀ tó kù tẹ fẹ́ gbà ìpàdé yìí olúwa wípé òun ló fi gbé 1000 yàn ológo dìde wo bí pé àwọn nọ́mbà yìí bàbá báwo la ṣe máa débẹ̀ advert ẹ̀ ló gbọ́ yẹn ní Bakare Street Genesis bus stop ṣẹ́rí ìdímù ní ẹgbẹ́ dání bí tó bá ti fẹ́sẹ̀ ọ̀nà tó lọ sọ́nà ìkọ́nù dúró ní Genesis bus stop ní pọ́tọ́ká mi yẹn gbé ọ̀kadà sọ pé òun lọ Bakare Street. Ohun ti aye gba lọwọ rẹ, ohun to gba ninu ise rẹ, ohun to gba ninu owo rẹ, Oluwa da pada fun
2: ami.
1: Wo bi olufẹ asiko ati dide lode yi o, beti so fun awọn ẹbi ẹ, so fun awọn ọrẹ ẹ pe Christ word la n bọ ni 23, 24, 25. Ọrun ni ki n bu iyọ fun gbogbo eyan. Wo bi gbogbo eyan, Oluwa o sọ fun pe bu iyọ fun wọn. Iṣẹ woli ni ko ṣe fun wọn fun ọdun mẹta yi. Ohun tí ó tánà bọ́ yóò ti gbà lọ́wọ́ ẹ sọ bá rí iyọ̀ yẹn gbà níbikíbi tó bá ti ń bọ̀ bí àwọn nọ́mbà yìí pé bàbá báwo la ṣe máa débẹ̀ àti pé ẹ sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi ẹ pé àwọn nọ́mbà náà.
2: 091-5899-4696 091-5899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415
1: Ẹbẹ̀ sí ń pe àwọn nọ́mbà yẹn ní ìṣẹ̀bẹ̀ sí ń pe aago mẹ́fà lójoojúmọ́ ní ìsọjá máa bẹ̀rẹ̀ bọ̀ kórí ẹ̀yìn tẹ fẹ́ rí wòlíì aago márùn-ún ní kẹ́ẹ̀tì dé 23, 24, and 25 gbọ́ mi ìrànlọ́wọ́ aláìlé èèyàn ó dìde fún ọ. Ẹ jẹ́ gbàdúrà sọ́kẹ́ bàbá àsọpọ̀ owó òrìṣà ilé wa.
3: Owó òrìṣà ilé wa.
1: Ó yọ mi lẹ́nu.
3: Ó yọ mi lẹ́nu.
1: Agbára ẹ̀jẹ̀ Jésù.
3: Agbára ẹ̀jẹ̀ Jésù.
1: Ó yọ bá yẹ.
3: Ó yọ bá yẹ.
1: Àdúrà
3: ló
4: Olúwa ṣe sọ mo dúpẹ́ fọlọ wí pé lẹ́nu ìgbà tí ẹ máa ṣe program ní Tuesday ni mo kọ̀ tẹfóònù lórí mo kọ̀ rí pé ta tún ni ẹni tí ó tún ṣàdúrà báyìí mo wá tẹfóònù mo kọ̀ rí pé mo wá lísìn sí ọ̀rọ̀ tí ó ń sọ bí mo ṣe ń lísìn sọ̀rọ̀ yẹn wọ́n pé mo náà rọ̀ yóò dẹ̀ mú ọpọlọ wa o ibi tí mo wá life inú gbogbo pọ́ṣẹ̀ ni pé nǹkan tó bá ti ó bá ti lọ ó ti lọ ta se ile as in country tun ta wa ninu gbesa yi tutun won pe apaso olo tun so ru program by ti o wa charging the next won sa bo program yen ton loro ko mo wa ri account number mo wa cam number mo wa tell kokan si mo wa si program yen ni daji mo ko sare wa ni gbogbo program ti se ti a se lo be ena program ena bi mo se ibele mi sa atracha mo wa tu wa wa ni jo Sunday also mo wa mo ri pe lati ojo yen lo awon egbon mi ton ti gba mi ti pe lati how would they call this place Paris on ko yan anti mi o ko anti mi lo ko text message mi on ba mi soro mo only mo mo ti o wa like mi mo pe mo mo ti only mo mo ti o wa like mi mo the next we have some iyan ibeji ni won okunrin kan bo ye pe mi ni iyan anti mi ko ko se test mi si mo wa mo nkan to so fun ikeje won mi ti na jo gba po o ye so fun iyan ni pe ogbe mi mo de like o be ti mo mo ti mo like mo tele be ni si mo ti like lẹ́nu ìgbà tí mo wá sí ibi ìgbà tí mo ń yípo mo gbàdúrà mo wá lọ sí ilẹ̀ àánú mo tún lọ ṣàdúrà mbẹ mọ́ra wọn. mo pé omijé jábọ́ lójú mi mo pé the end of the day mo dẹ̀ rí àánú yẹn gbà pé wọ́n ti ń connect.
1: wọ́n ti gbé ẹ̀rí yẹn ṣọ́ọ́tì tẹ́kọ̀ọ́ sí tọ́lọ́run wọn lè ṣe 23, 24, and 25 nínú oṣù sẹ̀tẹ́mbà tá a wà yìí gbogbo ẹ̀jẹ̀ fẹ́ẹ́rì wòlí aago márùn lẹ́ máa ti dé ìsọjábẹ̀ aago mẹ́fà bí ó ti kọ́ lè tọ́ nínú ìpàdé ọjọ́ mẹ́ta ṣe bí ọjọ́ kẹta ní jésù jíǹde ayé tiẹ̀ náà jíǹde padà iṣẹ́ rẹ̀ jíǹde padà.
3: Amen.

0: ọ̀sẹ̀ yìí. Mo bí o máa lágbára, èyí bá sọ ẹgbẹ́ máa lágbára. Ogun já, ìdè já, àjàgà ń fọ́ dànù. N'ago mẹ́jọ ni kò ti dé, torí pé àwọn tó fẹ́ rí wòlí lẹ́yìn ìsìn ọjọ́ Sunday lẹ́yìn máa tẹ̀sí gbogbo ẹ̀yìn tẹ bá wá láti rí wòlí fọkàn rẹ balẹ̀. O lè kú báyìí, ìrètí lé lọ́dọ̀ wá ṣe mọ́ lára. Dẹ́yìn pàdé wòlí rẹ àrùn mi sí ọ ní aago mẹ́jọ àárọ̀. Wọ́n bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wà, mo gba ọlọ́run gbọ́ pẹ̀lú ìpè tó wà lórí mi pé tí má gbàdúrà fún ọ. Wọ́n bí wòlí wà nígboro bàtẹ̀mí yàtọ̀ ìpè ọmọdún mẹ́jọ ni Jésù ti pè mí. Lápá ìpàmọ́ra rẹ̀ máa fi púrẹ̀ fún ọ àwọn ogun tó pè lógun yá dùn ìtàn lórí àṣẹ a máa tẹ̀lé ogun bá sọ pé bàbá ogun tó mọ̀ọ́mọ̀ tẹ̀lé mi bá
1: ogun tó mọ̀ọ́mọ̀ tẹ̀lé mi bá
0: eyàwèrè
1: eyàwèrè
0: olúwa wa bàbá bàbá ti máa dé bọ̀dára Sunday ẹ pe àwọn nọ́mbà ìbákàrẹ̀ síìtì ní o ní jẹ́rẹ́sì bus stop níbi petrol camp yẹn ní ìdímù iṣẹ́ ìdádá bàtà along Ikono road pe àwọn nọ́mbà yìí pé bàbá bàbá ti máa débẹ̀.
2: 0915899 4696 0915899 4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415.
0: Aago mẹ́jọ ara ni o. Wọ́n bí gbogbo ẹgbẹ́ ń sá kiri àìsàn wá gbọ́ èrí àwọn èèyàn kan wá gbọ́ tẹ̀símọ́lì àwọn èèyàn títí ẹ ló máa padà ṣẹlẹ̀ tó dẹ̀ dá fún ọ. Ọkọ̀rẹ́ yóò balẹ̀ wà á rí àánú gbà ọkọ̀rẹ́ á balẹ̀ ẹja balẹ̀ láàárọ̀ kùtùkùtù yóò dẹ̀ dá fún ọ.
2: Fún gbogbo ẹ̀yìn tí ẹ ń bọ̀ láti àgbára orílẹ̀ ẹ wá ọ̀nà kẹ́dé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù tí ẹ sọ fún orí pé Genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀. Tí ẹ bá ti dé Genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ Petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún orí pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú òré Bàrúwá Ìtèlè ẹ wá ọ̀nà kẹdé Abẹ̀sán gate ní ẹgbẹ́ Honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo èyí tí ẹ bọ̀ láti Sango toll gate Alákùkọ ẹ wá ọ̀nà kẹdé Ìyànà Pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù. Ẹ sọ fún wọn pé okùn ọlá ni ẹ lọ. Tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà bẹ́ẹ̀. Ẹ sọ fún wọn pé Bakari Big Church lẹ lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀. Tí ọ̀nà bá wá dàrú mọ́ yín lójú àwọn nọ́mbà tẹ máa pèrè 0915899 4696 0915899 4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415 Jésù retí ẹ o.

Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, iná dẹ̀ ń jó, ìgbẹ́ òrùn. Mose wípé mo ní láti wòran yìí. Ó wo ìran yẹn, ó wo ìran yẹn. Ọlọ́run alágbára, ó wá fọ́hùn sí pé mo fẹ́ ràn sẹ́nu lójú orí mi ní ọ̀wọ́ iná igbó òdẹ̀rùn. Ọlọ́run alágbára, ìkéde bẹ̀rẹ̀ ewé igbó yẹn ò yí padà. Iná dẹ̀ ń jò lára rẹ̀. Ọlọ́run alágbára, tó bá wọlé ẹ, kí ni ò ṣe é ṣe? Ọlọ́run alágbára, ẹni tó mú egungun gbígbẹ, tó ti fọ́ káàkiri, tó padà sọ́dí ayé. Lásàrò ti kú ọjọ́ mẹ́rin gbáko. Ọlọ́run alágbára, ó dẹ̀ lọ́bẹ̀ tààràtà. Jésù ni ẹ̀sọ́ níbojì rẹ̀. Ó pè jáde, kúrò ló máa ń pe àlàyé jáde kúrò láàrin àwọn òkú. Bàbá mi, Ọlọ́run alágbára, Mayayaga, yeyeyeye bá owó bí alẹ́ kẹ̀ndẹ́sà. Lónìí, pẹ̀lú agbára rẹ̀, yóò la ọ̀nà fún ọ. Pẹ̀lú agbára rẹ̀, yóò gbé ọ dìde. Pẹ̀lú agbára rẹ̀, yóò gbé ọ dìde. Pẹ̀lú agbára rẹ̀, yóò sànú fún ọ. Ọlọ́run alágbára, ó máa ń sọ ọ̀wọ́n di ọ̀pọ̀. Ìyàn mú ní ìlú, 2 Kings 6, débi pé àwọn èèyàn pọ̀ mọ́ ara wọn jẹ. Torí tí àìní bá pọ̀, a máa padà di witchcraft. A máa padà di àjẹ́ tí àìní bá ti pọ̀ jù. Ṣé ni ó dàjẹ́? Ojú ẹlòmíì ga ti ju àjẹ́. Ìrìn ẹlòmíì àti ju àjẹ́. Ìṣe ẹlòmíì àti ju àjẹ́. Ìjáde àti ju àjẹ́. Aṣọ ẹ̀mọ àti ju àjẹ́. Tí ò sí bá pọ̀ lápọ̀, a máa di poverty. A máa di witchcraft. Báwo ni àwọn ìyá méjì ṣe máa ṣe meeting? Jẹ́ ká pa ọmọ ara wa jẹ. Èyí ni Màláza. Torí pé Ọlọ́run alágbára kò tí ì kẹsẹ̀ bọ̀rọ̀ náà. Ó wá gba inú Elisa ní 2 Kings 7 wípé níwòyí ọ̀la gbogbo tẹ́rì yóò ti di ọ̀pọ̀ o. Àwọn èèyàn wípé bọ́lọ̀ tiẹ̀ sí fèrèsé ọ̀nà. Ṣé eléyìí lè rí bẹ́ẹ̀? Torí wọn mọ Ọlọ́run alágbára. Ìṣẹ́jú kan ti pẹ́ jù fún láti yí ayé rẹ̀ padà. Ìṣẹ́jú kan ti pẹ́ jù láti gbé ọmọ rẹ̀ sókè. Tó bá mẹ tí mò ń sọ yìí, Ọlọ́run alágbára. Àkókò tí wòlíì dá Ọlọ́run alágbára farahàn. Kò kọjá ọjọ́ yẹn o. Òun ló kúkú mọ bó ṣe ṣe. Ṣé ni wọ́n rán mi sí ọ lónìí? Ọ̀nà tó máa gbé ọ̀rọ̀ rẹ gbà. Sàmí o, ọ̀nà ìyanu ló máa jẹ́. Ọ̀nà tó máa gbà gbé ọ dìde. Ọ̀nà tó máa gbà ṣàṣeyọrí. Ọ̀nà àrà ló máa jẹ́. Ibi tó máa gbà dókè. Kò ní yí àwọn ọ̀tá rẹ̀. Máa lé kéde sí a. Eradabadozi Andolia, ta ló sọ pé ó ti tán fún ẹ? Ta ló lò lè dìde mọ́? Mefibosetì a ti kọ́ lẹ̀. Wọ́n tiẹ̀ ti filẹ̀ pé lè ó lè dìde mọ́. Ó ní mo kọrin yẹn lánàá pé ọmọ aráyé ti rò mí pín o. Wípé eléyìí kò lè gbérí o. Ṣí a fídíò ìfẹ́ èèyàn méjìlá. Má jẹ̀mú odidi ọdún kan ni. By this time next year. Má jẹ̀mú odidi oṣù kan ni. Ọ̀gá Ọlọ́run alágbára. Ó mọ̀ọ́mọ́ ràn mí sí ọ̀nà. Ó ní àwọn tó ràn mí sí yẹn. Wọ́n máa gbọ́ omi o. Ó lo méjìlá. Ló fẹ́ fi agbára òun ṣe nínú ayé wọn. Àkọ́kọ́, ó lòun máa sọ òkùnkùn ayé wọn dì mọ́lẹ̀. Mi mọ̀ ta ni òkùnkùn bò mọ́lẹ̀. Bíbélì wípé òkùnkùn bu ayé mọ́lẹ̀. Òkùnkùn bírímù ó bu àwọn èèyàn mọ́lẹ̀. Olùsùgbọ́n ògoluwa yóò yọ ní ara rẹ̀. Ìwọ ni wọ́n bá wí. Tẹ orí ẹ̀ síbí nínú òkùnkùn tá a bí ọ sí. Láàrin òkùnkùn tó wà mi ò mẹ́ni yìí sẹ́. Ayé rẹ̀ jáde. Ayé rẹ̀ jáde nínú òkùnkùn ìdílé. Jáde kúrò mbẹ́ nínú òkùnkùn.
kukuile baba jade kuo mbe ninu kukuile ya jade kuo mbe ninu kukuile ya jade kuo mbe okuku oni bori ya okuku oni bori ya okuku oni bori ya koni bori omo koni bori aya okuku koni bori ya ko wale okuku wale okuku wale okuku wale okuku wale okuku wale in the name me yakalia ria bale mosia won jupete ru sinu okupi ninu tubu angeli tule gbogbo yi ti okuku yi yin ka eyin to ngbe ile okuku eyin to ba awon okuku rin eyin to ba okuku je loni ni imole de e jade wa oni iwo ni imole aye ilu ti atedo sori oke ti o le farasin. You are the one I'm talking to by the power of Holy Spirit, by the power of Almighty.

0: Number two.
1: Ikeji.
0: Only on fe lo agbara ohun.
1: He said by his power.
0: Lati tun ero.
1: He want to recreate.
0: Lati tun eda.
1: He want to restore.
0: John chapter 9.
1: You are no request.
0: I want me yin ri afoju
1: yen. He double saw that place.
0: Mo bi Jesus le. Se okunrin lo follow ju.
1: Was it this matter?
0: To follow ju yi. So lo se.
1: Was it this matter?
0: Abi awon obi e. To fi bi ni afoju. Jesus wi pe ka le fi agbara Olorun. O si le ro pe pakada ara re da. O lo pe aye ti se opa. Iwo ni mo nba wi o. O ti pari o. Atuni da tuni ro Olorun. Bẹ́ẹ̀ ni sa. Òun èèyàn máa ń gbé orí tó bàjẹ́ wá. Jésù dẹ̀ máa ń túnṣe. Wọ́n máa ń gbé ilé ọmọ tó bàjẹ́ wá. Jésù máa ń túnṣe. Wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wá.
1: Òun
0: náà là ń gbé lórí òkè. Ní Thursday and Friday. Gbogbo ọkùnrin tá a ti sá lọ́gbẹ́. A fẹ́ ṣe ìwòsàn fún wọn. Mo gbàdúà. A tún ayé rẹ̀ rọ. Indanemoti. Sọ pé a tún ni dá. Ẹ yọwọ́ lọ́rọ̀ mi. Agbára Olúwa. Tún ayé mi rọ. Agbára Olúwa. Tún ayé mi rọ. Agbára Olúwa. Tún ayé mi ṣe. Agbára Olúwa. Tún ayé mi rọ. Sọ pé gbogbo owó òkùnkù. Gbogbo owó òdì. Tó wọnú kádàrá mi. Iná máa jó. Iná máa jó. Iná máa jó. Èpè tó ń bá kádàrá mi jà. Máa gbiná. Àsàsí. Tó ń bá kádàrá mi jà. Máa gbiná. Ìpìlẹ̀. Àti ègún. Tó ń bá kádàrá mi jà. Máa gbiná. Ẹ̀yin ẹ̀jẹ̀ tá a fi bí mi. Tí ò jẹ́ kádàrá mi lòkè. Ẹgbà àtúnṣe. Ẹ̀jẹ̀ bàbá mi. Ẹ̀jẹ̀ ìyá mi. Tó ń di ayé mi lọ́wọ́. Ó yá gbà àtúnṣe. Láti òní lọ. Èmi Samuel Adébáyò Òjó. Orí mi gbà àtúnṣe. Ìpè mi gbà àtúnṣe. Lórúkọ Jésù. Ohun tí mo pàdé lára ènìyàn tó fẹ́ sọ kádàrá mi di òfin. Máa bàjẹ́. Ìyá Jábẹ́sì, ó rí bí ológun ọmọ, ó sì mọ̀ọ́mọ̀, fi èpè pa kádàrá ẹ̀dá. Ó ní wọ Jábẹ́sì, mo bí ẹ pẹ̀lú ìbànújẹ́. Mo wá so orúkọ rẹ ní pain. Are you do you understand? Àwọn kádàrá kan bẹ tó nílò àtún lọ. O lè wọ 40 láì márì kádàrá rẹ̀ láyé fọwọ́ kan. O lè márì láì lọ́mọ tó fọwọ́ kan kádàrá rẹ̀. O lè kàwé báyìí. Ó ń fiṣẹ́ bẹ àwọn kan. Ìwọ wà á ríṣẹ́ kankan ṣe. Kádàrá rẹ̀ ni. A máa wọnú kádàrá yẹn. A máa ṣe àtúnṣe. God is a restorer. A máa tún àyànmọ́ ṣe. A máa tún àyànmọ́ tò. O lè lọ ìlú òyìnbó kí gbogbo ara lè máa retí pé o máa mógo wá. O jẹ́ pé ogun ló tó ń jà. O lè bí ọmọ ológo kalẹ̀ báyìí kí gbogbo wọn dẹ̀ di wàhálà. Kò pọ́síbù kì í ṣe láti ọ̀run wá. Ní kí àìsàn ojoojúmọ́ máa ṣe ọ́. Mẹ̀yánà màá agadabarú alẹ́ ẹ̀jẹ̀ nẹ̀mẹ̀rú àṣà ẹ̀yẹ̀yẹ̀ màṣá. Hey, Matthew 13, verse 25. Nígbà tí èèyàn sùn, ọ̀tá wá, wọ́n fún èpò sí àlìkàmà, wọ́n pa kádàrádà sí àìdá. Mo bá Olúwa sọ̀rọ̀, ẹ̀yin kádàrá, ẹ̀yin àyànmọ́, tí ayé sá lọ́gbẹ́, ẹ gba ìwòsàn. Ẹ gba ìwòsàn. The Almighty God. Malé Marusia. Rekede Bazia. To ba le mu ye pe nile. To de tuto si. Ni John chapter 9. To fi ra oju afoju. To de riran pada. Ni verse 8. Awon to ti mo tele. Wi pe alagbe ni. Ati pe afoju ni. Won ni se ni iko yi. To joko mo sabe. Awon kan lo ni. Awon kan lo nko. Sugbon wi pe emi ma ni. Báyìí lolúwa yóò ṣe sí ọ. Lọ́jọ́ tó yí ìpín rẹ̀ padà. Gbogbo tó bàjẹ́ nínú ìpín rẹ̀ nínú kádàrá rẹ̀ ó gba àtúnṣe. Ìpín rẹ̀ gba àtúnṣe. Kádàrá rẹ̀ gba àtúnṣe. Àyẹ̀mọ́ rẹ̀ gba àtúnṣe. Orí rẹ̀ gba àtúnṣe. Ayé àwọn ọmọ rẹ̀ yìí kò rí báyìí tẹ́lẹ̀ ó gba àtúnṣe. Ìgbà kan rí ayé mi ò rí báyìí rí o. yigba mi pada o afefe ogun o fese lomi ri
1: so my people expect the window party
0: o sese nri pitipiti
1: na don be the president
0: won ko wo bo kadara awon ika lo mo se
1: be
0: verse 28 of Matthew 13 eh oni ota lo se
1: and enemy has done this
0: oga yen wi pe iru perere le gbin
1: you can't do this
0: e kan gidi le se
1: you did good thing
0: si awon ayan mo ibo ni wahala ti wa o wi pe ota lo se bayi ni woli so gbogbo nti ota se si o
1: to
0: fi denti ori oja ta
1: mo
0: si account e o fi gba owo mo ti customer ti pada o tan ri mole nile e o le ire sa olorun atuyan o tu kada re se oluwa tu se oluwa tu se oluwa tu se lo je ma pariwe to ba ni okunrin kan to ti koja 15 years won ran mi si yin
1: ni
0: Thursday on the 17th ki se ora we wa tabi awada ojo ma je mu ni o to ba mu ko gbo mi ti e ba fi le gbo mi o gbodo gbe igbese every family must have representative every family even awon to nbe ni lo yibo won tin prepare awon eyan won
1: e
0: lo bi tira ticket tori ipade ojo meji 48 hours for men only men only awon okunrin nbebe won ni baba ojo meta lo ye ke ba wa se pe ka se Thursday
1: Friday
0: ka to se Saturday mo ni mo nbere lowo oluwa lowo nitori pa gbodo pari slabos yen o ti won ran mi o ti koja oye ni you must come back to your original o gbodo pada si heavenly fitted bi orun se da tori ninu second king
1: 5
0: won pa kadara namani da eh olori ogun ni
1: a
0: great man but lojiji e te pa kadara ṣugbọn lọjọ to foju kan
1: woli
0: bẹni mi wi pe ago re pada si ti omo tutu adabi ati ayafi ti won ba ran mi ali amaha egegede beru asa male makwa ajama

0: mo gba ìrànlọ́wọ́, mo gba àánú, mo gba ìrànlọ́wọ́, mo gba ìrànlọ́wọ́, mo gba àánú, mo gba ìrànlọ́wọ́, mo gba àánú, mo gba ìrànlọ́wọ́, mo gba àánú, mo gba ìrànlọ́wọ́, mo gba àánú. Ayé mi dìde, ayé mi fò, lórúkọ Jésù, mo wọnú ẹ̀rí lọ, mo wọnú ògo lọ. Tó bá rí ẹ̀rí tí àwọn èèyàn sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ayé máa já o. God is really open door for me. So tẹ̀rí tó ń ṣe fáwọn ọkùnrin, ó ṣòro gbàgbọ́. Olórin yẹn ló ṣòro láti gbàgbọ́ wípé ẹ ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ẹ ṣe o lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé
1: orí àlùbá.
0: Bóyá o wá gbàgbọ́, bóyá o gbàgbọ́, nítorí ìpè orí mi, àti wá àtìlé rẹ, àti wá àtẹ́bí rẹ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ, ẹ̀rí ọ̀nà lọ.